onílé mòbòdè kí n tó wọlé o. Ajá òṣùpá ni mí mòbòdè ọlọ́run bàbá mi. Torí pé ewúrẹ́ tó wọlé tí ò bòdè ó dẹran àmúṣẹbọ o àgùntàn pọlọjọ tó náà wọ̀lú tí ò bòdè ó dẹran àmúbọ̀ṣà kábíyèsí olódùmọ̀rẹ́ ọlọ́run ọba mi ìbàrẹ́ àkọdáyé àṣẹ̀dá ọ̀run ìbàrẹ́ o ògbéni níjà kẹrù ó bo níjà ìbàrẹ́ ọba mi akọ̀ mọ́tò ṣìkàlẹ́yìn ìbàrẹ́ o ògbénu wúndé aṣọlá ògbénu adélébọ̀ ṣògo ìbàrẹ́ ìyá gbóyà jù ọkùnrin ogun ìbàrẹ́ o ọba mi tí ò ní bẹ̀rẹ̀ tí ò lópin ó gàgàgàgà ọ̀run ò gbà á ó fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ ọ̀run ò gbà á ó gùngùngùngùn ọ̀run ò gbà á bọ́run ò ṣe gbà á bẹ́ẹ̀ náà láyé yìí ò tún gbà á ó wá fọ̀run ṣelé ó fàyè ṣe àpótí ìtìṣẹ̀ gbogbo ayé pátá wá dàbí ẹlẹ́ngà níwájú ọba mi òkè kábíyèsí rẹ olódùmọ̀rẹ́ ọlọ́run ọba mi ìbàrẹ́ akin nínú ilé akin lójú ogun arúdẹ́dẹ́ ọlá ọba mi arúdẹ́dẹ́ ọlá aláàfin àjọbọ̀ aṣúdẹ́dẹ́ bí òjò ọ̀rọ̀gọ̀ jígọ̀ ẹkùn ọkọ̀ òkè gbóló ìgbani tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọ́mì kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ òun gbébi mímọ́ òun jẹ mímọ́ ìwọ náà ló tún ń fi mímọ́ bùrà bí aṣọ ìwọ lọ lọ́wọ́ iná ìwọ lọ lójú iná ìwọ lọ lọ́rọ̀ iná ló fi jẹ́ wípé bó bá wù mí ò mo lè pè ọ́ ní àkọ́kọ́ nínú iná bó bá sì tún wù mí mo lè pè ọ́ ní ẹ̀kẹrin nínú iná àti àkọ́kọ́ àti ẹ̀kẹrin ìwọ náà kò níná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò sì rùn kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ọba mi àbètí kára bí ajere òun bẹ lájò òun fọ̀n lé òun bẹ ń lé ó tún fọ̀n lájò káì àrínúròdè olùmọ̀ràn ọkàn kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o àgádágodo ẹ̀mí gbogbo èèyàn ìwọ ló ń ṣe ìwọ ló ń tì í bó bá wù ọ́ ó ṣì tẹlòmíì bó bá sì tún wù ọ́ ó ti tẹlòmíì kò mọ̀ sẹ́ni tí ó pì ọ́ léèrè ẹ̀rọ ń bà mí o olódùmọ̀rẹ́ òun tó fi ń ṣe agbára kò yé èèyàn ìwọ ló ń sọ gbogbo ayé lẹ́ẹ̀kan ṣoṣo tí ò sí síkíọ́rítì kan ti ń sọ ọlọ́run ọba mi tí kìí sùn òun èé sùn tiẹ̀ kìí tó gbé ẹ̀rọ ń bà mí olódùmọ̀rẹ́ ẹ̀rọ ń bà mí o òun tó fi ń ṣe agbára yìí gan kò yé èèyàn àdìtú àdìtú ni ọ́ àdìtú ni iṣẹ́ ọwọ́ rẹ olódùmọ̀rẹ́ kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ìwọ ló ń fọba jẹ ìwọ ló tún ń rọba lóye látọjọ ò tí ń jọba lórí gbogbo ayé òkú látọjọ ò tí ń jọba lórí gbogbo ayé òòsà láti ìgbà tó o ti dáyé ọlọ́run ọba mi òkè ò tí ò tẹ̀wọ̀rọ̀ kọ arúgbó ọjọ́ adàgbà mọ́dàgbà oyè kábíyèsí olódùmọ̀rẹ́ awúwo mọ́ ṣe é gbé òtún fúyẹ́ òtún ṣe é gbé jìgbìnì jìgbìnì bí àtẹ ilẹ̀kẹ̀ kábíyèsí rẹ ọlọ́run kábíyèsí rẹ ọlọ́run kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ bó ṣe wù ọ́ lòun ṣọlá bó ṣe wù ọ́ lòun ṣògo kò sẹ́ni tó lè bí ọ́ léèrè kábíyèsí rẹ ọlọ́run
Olorun oba mi ibare o sebi laya ajejo nigba mo ndagbere boni bo ba doni ka tujo pade oro temi mo son aba mo da Olorun oba mi oke lo mo ba nfa se si eyin ko yi melo mo afe so melo mo fe ka melo mo fe royin melo mo fe wi sebi laarin ijejo soni ti mo nsoro opo ojo lo ti ro ti le ti fimu opo iji lo ti ja Olorun oba mi oke ni o mo je kidi ayo gbe wa lo awon kan ti ku o awa kan la ku lara awa ta ku awon kan nbe won toro ku fun won ni lara awa ta ku awon kan fura lara ti won la won toro ku funra won pe kawon o ti e mo niso kawon o mo lo sorun eyin wa bi mi bere pe ki lo de to fi ri pe ko ye mi na oro Olorun ni mo ranti Olorun o mo saanu fa won to won o saanu fun ni o a je pe mi Isola ti mo nsoro ni ikanni West Radio 89.3 FM ati gbogbo eyin te lori ofe lati mo jo mi kaakiri origun mererin agbaye anu la ri gba o ewure ile n wa lapata mi bi ikoku ni agutan de n wa lapata mi bi ikororun ni iwo to meda ye n wo awodi oke mi ni bi iko dalapa ori eye ni n ko eye yo ota ni n domo eye lokun awon won o tun da loro awon won ni ko le o wa ja awon won o tun ni ko loko wa mu amo ori eye ni o mo peye ori eye ni o peye o baba mi oke loku ba n gba kata lowo alakiti won loju won ba mo on lo ba n gba ponpo lowo oni ponpo to fi fomo oni ponpo lori popopo to ni ponpo gbodo soro to ni ponpo gbodo gbin ka be se re Olorun Olorun oba mi ibare eyi ni ran awon tin se afere re o ti won se afere re Olorun Jacobo oni egbe ori yin soke eyin enu ona ka gbe yin soke eyin ilekun ayeraye oba ogo fe wole ni ta ni oba ogo yi Oluwa to le to si ni agbara Oluwa to ni agbara ni ogun ani egbe ori yin soke se eyin enu ona abe egbo ni ka gbe yin soke eyin ilekun ayeraye oba ogo lo mo fe wole alapa ina oloro ina alase ina won to n bere pe ta ni oba ogo na o oni Oluwa awon omo ogun o na loba ogo to e ka aro o gbogbo omo Nigeria e ka aro o ni gbogbo ibi ti afefe ikanni yi fe de ni gbogbo ibi te tin gbo me laaro yi mo kiyin o gbogbo lade lade mo kiyin eyin orun ileke mo kiyin o gbogbo otokunlo ilu patapata mo se yin ni pele mo kokunrin mo kopin mo komode mo ki agbalagba tori pe adase ni humo iba oni humo o to a se ba Olorun o a ki gbogbo eyin eyan se alaafia ni mo ba yin o alaafia kole a wa bi gege bawa naa se wa looro to ni ododo bi aku isimi opin ose oni ojo ketala ninu osu kefa odun 2026 leyin ku Oluwa wa to etuku amojuba mi gbagede oselu on lo tu gori agbagbe laaro toni gege ba se kowe e ni etemo yupe bi ago mesan abo ba ti roke ge baye kajo mo gun oko oselu Nigeria lo ni lori eto gbagede oselu ko si mo gbe wa lo ni reremu enikan ni bo ni gbe wa lo e ibi n gbe wa lo ibo ti ogo ni o on la se olodumare to
Loruko gbogbo awon ta jo mu eto ohun wa se ti gbo yin loro otuni latori awon alase ikanni ta wa yi awon oga loga ni abala ikako kan Samuel omadele re oni olowo button ni fun star ta wa yi ati gbogbo awon ta jo mo dase da opolopo lori eto yi ti gbogbo e ti o fi mo lo ni serere werere gege ba se kowe e doruko awon eyan yi oni emi olugbemiga omo tosho your radio apostle is here again en lempe un ojare e

E mímọ ìlú kan o, ìlú tí mo sì ń sọ yìí, ìlú Aríre Mọ́ṣe òní wọ́n ń pè é. Ẹ yóò wá tẹ̀lé mi ká lọ kájọ rìnrìn àjò lọ sí ìlú tí mo ń sọ yìí, kẹ wá lọ rí ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀ o. Ìlú Aríre Mọ́ṣe tí mo ń sọ yìí, bẹ bá débẹ̀ lásìkò tí mo ń sọ̀rọ̀ yìí o, kódà kẹ ìjorí ahun, ẹ ní mọ̀ gbà tómi ó mọ̀ bọ́ lójú yín, torí wípé adìẹ wọn ti bà lókun o, ara ò rókun, ara ò radìẹ. Ní ìlú Aríre Mọ́ṣe ni wọ́n kó ti wà lọ́wọ́ tí wọn ò wá. Nílùú Aríre Mọ́ṣe tí mò ń sọ yìí náà ni wọ́n ti dé ọba tí wọn ò bà. Wọ́n tún dé fọnáfọn ṣu nílùú Aríre Mọ́ṣe, wọn ò mọ̀ rí ṣu kó wálé o. Tani à ń ṣe wọ́n? Níbo logún a gbà wọlé? Tani ń tafà sí wọn nílùú Aríre Mọ́ṣe? Ha! Ẹ wá wò wọ́n. Àwọn ọmọ aláṣọ bí wọ́n ṣe ń wà kísà ákiri ìgboro. Kódà, àkísà tí wọ́n ń wọ̀ ó tún ti já mọ́ wọn lára pùtùpùtù. Ìwò lẹlòmíín rìn o nílùú Aríre Mọ́ṣe. Àwọn ọmọ ilé egungun ni wọ́n rí egun jẹ mọ́, nígbà wọ́n ti gbẹran lọ́wọ́ wọn. Ọmọ ẹlẹ́ran ni wọ́n nígbà ìwáṣẹ̀, wọ́n sọ wọ́n dọmọ ilé egun. Egun tí wọ́n tún ń dì í mọ́, wọ́n tún ti gbà lọ́wọ́ wọn o. Ẹ wá wo ebi ọ̀pá gbà fọwọ́ mẹ́kẹ́ nílùú Aríre Mọ́ṣe. Ha! Ta ni wọ́n ṣẹ̀ rí? Ta ni wọ́n ṣẹ̀ tí ò gbẹ́bẹ̀ wọn nílùú Aríre Mọ́ṣe? Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ bá sì dé ìlú yìí, títí di àsìkò tí mò ń sọ̀rọ̀ yìí, òróró ajé wọn ìtí ìgbẹ́, ó ń sun lójoojúmọ́ ni. Nílùú Aríre Mọ́ṣe tí mò ń sọ yìí, bẹ́ẹ̀ bá débẹ̀, kò sóhun tí wọ́n ti bọlẹ̀ tí ò wù. Nílùú Aríre Mọ́ṣe tí mò ń sọ yìí náà ni. Ẹ wá wò ó, ẹ̀mí ìtí ìgbẹ́lẹ̀ ni o. Àwọn ohun àlùmọ́nì ilẹ̀ olópọ̀ lọ ní ṣalalo yìí. Nílùú Aríre Mọ́ṣe tí mò ń sọ yìí náà ni. Àbẹ́ wa rí bọ́lọ́hun ṣe kẹ́ wọn tó. Àbẹ́ rí bọ́lọ́hun ṣe dára sí wọn tó nílùú Aríre Mọ́ṣe. Àmọ́ kàkà kó sàn lára wọn. Pípeléke ní peléke èsì. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ní ìlú Aríre Mọ́ṣe yìí, ọmọdé ń ké, omi ń dà, lójú àgbàlagbà, ta ni yóò ààrẹ àwọn lẹ́kún? Ta ni yóò rẹ ẹnìkejì rẹ̀ lẹ́kún o? Ní ìlú Aríre Mọ́ṣe, ọkọ ò fẹ́ gba ayagbọ́n mọ́, ayagun ò fẹ́ gbọkọgbọ́n mọ́, torí pé kíni. Ohun tí ó ń ṣẹlẹ̀ ní ìlú yìí náà ni. Ṣèbí wọ́n ní àgbà ìwà lọ́jà kórí ọmọ tuntun kó wọ́. Mo dé ìlú Aríre Mọ́ṣe. Wọ́n ní kí n mọ́ parú òwe bá mọ́ o. Wọ́n ní àgbà tí ń bẹ lọ́jà àtàwọn. Orí ọmọ tuntun ò fẹ́ wọ́. Wọ́n láwọn àgbà àwọn ní gbá orí ọmọ ní hámà. Wípé àníṣẹ́ títẹ̀ ló tẹ̀ o, bó o bá lò wọ́ lẹ́rọ̀, ó wọ̀ ní tipátipá ni. Mò ní sàṣìpá òwe wa ni, wọ́n ní nílù Aríre Mọ́ṣe àṣìpá òwe ni o, kábíyèsí Ọlọ́run. Wọ́n ní àgbà ìwà nílẹ̀ kílẹ̀ ó bàjẹ́. Wọ́n lélẹ̀ òwò òkè nílù Aríre Mọ́ṣe. Wọ́n ní àgbà ilẹ̀ tàwọn. Àwọn èé ṣe àgbà mọ́ o,
agbaya ni won. Won lawon ni won tele basho basho basho won tele loju. Awon won bale je o. Awon omo kekeke bi won se npale laruto. O ni awon agba ni won ba je ti won se ndaru. Kai ni ilu arire mo se yi na ni. Mo a bi won le ri pe e dakun ki lo ko ba yin. Won ni oba awon bi won se se e ti won yo su ti ti ni mo ti mo wi pe nkan ki e se ra ko. Won ni oba awon abi ki mo so yi won lo ngan ni ari ni se ni o. O ra won tan isin se awon. Awon ijoye aye yin an ko. Sebi kamaba se jiya la se dakini kan ni mo jiya. Won ni sawon ijoye.

àwọn àtọ bá wọn jọ mọ bí wọn jọ dì í sí ni. Ìlànà àgbájọwọ́ ni wọn jọ fi ń sọ̀yà ara tí wọn bámú bámú ni mo yóò ni wọn ń kọ lórin o. Èmi ò mọ̀ pé bí ń pọ̀ mọ ẹnìkọ̀ọ̀kan làwọn tí ń lùlù wọn bá wọn lò sí. Ó dáná àwọn bálẹ̀ bálẹ̀ yín kọ́. Wọ́n pò sí ní sàràṣà. Wọ́n ní sáwọn bálẹ̀. Agbádá kò kàn mí, o ni wọ́n dà. Ẹ̀wù kó bàjẹ́, o ni wọ́n wọ̀ sọ́rùn. Fìlámọ́ wo bẹ̀, o ni wọ́n dè. Bàtà tí wọ́n ti bẹ̀ṣẹ̀ wọn pé tó bá ti á dàrú tán o, kàjọ túká. Àníkí lọ ó kọ wọn. Wọ́n láwọn gan ni àṣenitán, bá ni dárò. Ọ̀rọ̀ wọn wá yé mi nílò àrírè mọ́ṣe. Mo mọ bí ogún gbà wọlé sí wọn lára. Ṣèbí àwọn tí a sọ wípé kí wọ́n mọ̀ bá wọn tó, àwọn wọn ń dàárú. Àwọn tá a ní kí wọ́n mọ̀ bá wọn ṣe, àwọn ni wọ́n ń ṣe wọ́n. Kábíyèsí Olódùmarè. Bò á gbàdúà Ọlọ́run ọba ọlọ́jọ́ òní. Kódà nílò àrírè mọ́ ṣe lánàá kí n tó mọ bọ̀ wálé. Wọ́n ní wọ́n ń sọdún. Ọdún tí wọ́n ń ṣe gbogbo àwọn abúlé ò ní wọ́n kóra wọ́n ta ò ní ìlú àrírè mọ́ ṣe. Orin tí wọ́n ń kọ ni pé

0: kò ní dọ̀ọ̀la ẹ̀jẹ̀ ń sáàfi mọ̀ báhùn torí ẹ̀yìn tẹ mo rí gbọ́ tẹ sì mọ́ túmọ̀ tọ́ èmi bá ń bẹ ọlọ́run fún wọn nílùú àrírẹ̀ mọ́ ṣe wípé ọdún lẹ́lẹ́ ń ṣe ẹ̀wọ́ tó à lo irú orin tẹ́ ń kọ yìí kábíyèsí lára àwọn tí wọ́n tiẹ̀ ni wọ́n ń kọrin ọ̀hún nílùú àrírẹ̀ mọ́ ṣe wọ́n ní kan lọ sí abúlé jẹ́ńrọ́kàjẹ́ níbi tí tọ́mọ́ǹtì gbé tulẹ̀ dáadáa wọ́n ní àwọn ọdẹ tí wọ́n ń sọ wọn ní ìlú abúlé jẹ́ńrọ́kàjẹ́ níbi símọ́ǹtì gbé dunlẹ̀ làwọn bá ṣẹ̀rùbá wọ́n ní wọ́n gbé àwọn ọfà kan dání wọ́n ta ókè nìkan nu wọ́n bá ṣubú ya kata èmi ò ní gbẹ́bẹ̀ lóko tiẹ̀ wọ́n lọ ṣubú ya kata o wọ́n bá sáré tì í lọ sí àwọn aéré níbi tí wọ́n ti ń wo àwọn èèyàn sàn tó ọlọ́run ọba ọlọ́jọ́ òní dákun o òun náà lọ bẹ̀ ni pé káwọn èèyàn ó lè rọ́kàjẹ́ àwọn kan wọ́n kóra wọn bẹ̀ ní abúlé jẹ́ńrọ́kàjẹ́ tó mo tẹkọ̀ létí mo bá wá sí orílẹ̀-èdè nàìjíríà lọ́dọ̀ èèyàn tèmi olóyè lẹ́kan sọ́ni bóyá tí nǹkan bẹ̀ bá ti ṣe ojú jíjẹ tẹ́kọ̀ náà sì ṣojú múmu ń mọ̀ lọ sí abúlé jẹ́ńrọ́kàjẹ́ olóyè lẹ́kan sọ́ni ẹ káàárọ̀ ṣẹ́ tẹ̀lé mi lọ sí abúlé jẹ́ńrọ́kàjẹ́.
1: Àwọn bàbá wọn sọ̀rọ̀ kan a ní òkèlè dúdú ẹgbẹ̀lá àlàáfíà ẹjẹ́ ọ̀wà nàìjíríà rẹ̀
0: ó tẹ̀yìn lọ́rùn
1: ẹjẹ́ ọ̀wà nàìjíríà rẹ̀
0: nàìjíríà yín tẹ̀yìn lọ́rùn
1: ẹjẹ́ ṣàyànjúrán a ní bí ò da kò ṣe gbá kò ṣàwó ní mọ̀kátẹ́ ń bá yí lọ́hùn
0: kábíyèsí ọlọ́dún
1: máa
0: rẹ̀ kábíyèsí àwọn ọba wa àti àwọn
1: ọkà yẹn ṣe máa fún yẹn ṣàpín kárí
0: wọn fún wa náà láfi ní ká lọ bẹ̀ pé
1: nígbà tí ó kárí
0: lánàá aṣọdún nílùú àrírẹ mọ́ ṣe àwọn èèyàn bọ́ta ni o wọ́n sà ń kọrin wọ́n ń kọrin pé ọdún ìràpadà ọdún ìràpadà ìgbà tí wọ́n ní àgbà òmìnira àmọ́ tó jẹ́ pé kàkà kí a fi rí ìdáǹdègbà ṣe ní ó ń le koko sí i
1: láàrin àwọn
0: ìlú àrí rẹ̀ mọ̀ ṣe wọ́n á wò pé ọdún 1999 la sì gbà.
1: Àgbìyàn ilé ẹjọ́ àgbìyàn ẹ̀dì ẹ̀fọ́ ojúbà ilé ẹjọ́
0: kí ló dé.

0: ẹnjí wa wo ni àwòkọ́ṣe wa lẹ̀ ń ṣe ẹ wá ń jí wa wo ẹ ṣe wá gba máàkì àwa la sọdún lánàá nílùú yín
1: lọ ẹ̀yin sọdún lánàá ni ọdún kí lẹ̀yìn ṣe
0: kákúkú sọ wípé wọ́n la sọdún lánàá ní nàìjíríà
1: wọ́n lẹ́yìn sọdún ni àwa ṣe ni àwa ṣe kì í ṣe pé wọ́n ní lọ́dọ̀
0: ti
1: wà àwa ṣe ni
0: ìbíjẹ́ tí wọ́n ń gbégbà yóò ti wá ń fẹ́ máa yé mi ọ̀dọ́ ti yín tó ti ń rọ̀ṣọ̀ lẹ́fí ń sọdún ni.
1: A ní ọdún wípé
0: bàtẹ́lẹ̀ sọdún èyí náà sọdún àbí ìtumọ̀ bẹ́ẹ̀ ni pé èyí ní ìkẹtẹ́lẹ̀ sọdún torí ẹ̀ bí.
1: Ṣé mọ̀ pé èyàn mọ̀ sọdún gbà mí téyàn ó kàn sọ ní ṣe wípé tí a ṣe torí pé a gbọ́dọ̀ ṣe ẹ̀ tí gẹ̀ẹ́tì báwọn.
0: O ti yé mi o. Torí ní Nàìjíríà tèmi.
1: Àwọn ọdún oní kàlẹ́ndà.
0: Ní Nàìjíríà tèmi wà lánàá.
1: Ẹyin o.
0: Àwọn èèyàn ò sọdún o. Ó dà àwọn kan fi ẹ̀hónú hàn ni. Wọ́n dẹ̀ yí fẹ́ ẹ̀hónú hàn lọ́jọ́ ọdún. Bẹ́ẹ̀ni.
1: Kí ló ṣe wọ́n ti ń fẹ́ ẹ̀hónú.
0: Ẹ ṣe.
1: Ta ń gba búrẹ́dì lọ́wọ́.
0: Ṣé mo sọ̀rọ̀ kẹ́lẹ́ kan wípé ẹ̀ ń jí wa wò ni.
1: Ok.
0: 1999 kọ kì í ṣe bá wa gba òmìnira látọwọ àwọn tó kó wa ní ẹrú. A gba òmìnira látọwọ àwọn tó gbé ọmọ wa náà ni wọn ṣùgbọ́n wọn nanu sí nǹkan tí ó kàn wọn. Iṣẹ́ ààbò la gbé fún wọn ṣùgbọ́n wọn ń dá sí ètò ìjọba.
1: Kábíyèsí.
0: Nígbà tá a wá lé wọn lọ tán ní ọdún 1999
1: yẹn.
0: Ni àwọn tó ń wo agbádá. Tó dẹ̀ gbé nínú wa nínú bébí ṣe rí sí. Ìwà wọn fẹ̀rẹ̀ burú ju àwọn tá a lé kúrò ń bẹ̀rẹ̀ lọ.
1: Àwọn tó ń wa gbájáde wá gbà wọlé.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ bá ti sọ fún mi. Kápé ìgbẹ́ fẹ́ gbà wọ́n wọlé òní. Ẹ bá ti ní ẹmọ́ gbà wọ́n wọlé. Ṣé rí agbádá lódùn kó nǹkan sí jù. Bẹ́ẹ̀ bá ti wà agbádá ní ìsìn. Ẹ ní mọ agbádá náà ń gbé nǹkan fún.
0: Àwọn tó lọ́jọ́ sí aṣọ wọ̀ ó máa ń lẹ̀ mọ́ lára
1: ni. Ẹyin o.
0: Agbádá báyìí máa ń dàbí parachute.
1: Ẹ kó nǹkan sábẹ́ rẹ̀. Àwọn Ghana must go tí ẹ mọ wá láwàtí hun. Àbí agbádá bẹ̀ bá dé bẹ̀.
0: Sọ yìí ó dẹ̀ wá mú yẹ sílétí mi. Torí a ti rí kan nú àwọn.
1: Èmi ì pa àwọn ọrọ kéékèèké.
0: Ẹ máa mú mi tó wá di ga ni. Ìkan nú àwọn ọ̀gá wa.
1: Ẹyọ.
0: Nígbà kan lórí Nàìjíríà. Agbádá báyìí náà ń rí dọ́là bọ̀. Dọ́là tán yí mọ́nú ọ̀rá. Kì í ṣe dọ́là kúẹ́kúẹ́ o. Ṣẹ̀gbọ́n owó inú ọ̀rá.
1: Inú agbádá wọn
0: gbé fún. Tí ìyá rárá. Wọ́n kàn ń kó lẹ́yìn kankan lójijì ẹ̀ta ẹ̀ta ẹ̀.
1: Ṣé rí ẹ̀yin ní òye. Àwa ti ní ìrírí rẹ̀. Lọ́dọ̀ tí wà lọ́hùn. Bí wọ́n bá sọ pé ìjọba alágbádá. Ìjọba alágbádá. Ìjọba tó ti ṣètò láti mọ kó nǹkan sí. Ní àwọn àgbéfò tẹ́nìbọdì ò ní rí ni.
0: Òkè lágbèédá.
1: Alágbádá alágbèédá.
0: Ó ti yé mi.
1: Ṣó ti yé yín báwọn. Àbí ẹ sáà rí pé gbogbo ìgbà Samuel Adeleri agbádá ni máa ń wọ̀. Bẹ́ẹ̀ bá sì wọ abẹ́ agbádá rẹ̀ o.
0: Bí a kẹ́ máa sá fún wọn náà gbà yíwẹ̀.
1: Ẹ bá wọ agbádá rẹ̀ o. Ẹ̀rọ máa di mẹ́rin. Ẹ̀rọ mẹ́rin. Gbogbo nǹkan tẹ bá wá inú agbádá rẹ
0: lẹ́yìn wò wọ́n bẹ̀rẹ̀ dẹ̀ ń wo àwòkọ́ṣe àwọn kan ni.
1: Ìjọba alágbádá.
0: Ẹ̀gbọ́sẹ̀ bẹ́ẹ̀ ń wo àwòkọ́ṣe àwọn kan. Bítan àkàn máa lè rí òtítí
1: dọ́là. Ẹ rí wípé ní ìlú àwọn aláwọ̀ funfun kí wọ́n mọ̀ ń wọ̀.
0: Aṣọ tó máa ń lẹ̀ mọ́ra ni.
1: Àtútù ni tí ó lẹ̀ mọ́ra pé bẹ́ẹ̀ bá gbé nǹkan bẹ́ẹ̀ lásán
0: dà ó ti rú kọ́kọ́.
1: Ayọ̀ gọ́gọ́gọ́ ẹ̀yìn wá ń lọ alágbádá. Ẹ mọ́ lọ máa lo ní sútù.
0: Ẹ máa ro ní
1: jí ni. Ẹ máa lọ lo ní sútù.
0: Bóyá dàbà fi sínú òfin báyìí kan àwọn olóṣèlú wa àfisùsù nìkan máa báyìí. Abibẹ́kọ̀ ẹ máa wọ sútù nìkan.
1: Kì
0: í ṣe sútù máa fẹ gbẹngbẹ o. Sútù ò lẹ̀ wọ́n ẹ̀dá sọ́dà tẹ́ bá ti gbé kẹta gbó. Ọ̀bẹ́ni fẹ́pọ̀ ẹ.
1: Tẹ bá nílò ìwé òfin báwọn. Tẹ bá sì fi òfin sílẹ̀ ẹ̀ránṣẹ́ sí mi. Ẹ̀ránṣẹ́ sí mi.
0: Ṣé wo yẹ wà wọ́njú?
1: Kò wọ́njú.
0: Bí
1: tírílíọ̀nù
0: ọ̀rẹ́ yí olólùfẹ́ yín ọlálẹ́kọ̀sán ni bẹ́ẹ̀ ṣe mọ̀ ọwọ́ ẹ̀rọ ọwọ́ àwàdà la máa ń ba wọlé ọ̀rọ̀ nàìjíríà ó gbóná ni tí ẹ̀ bá ti fọwọ́ gbóná gbé ọwọ́ sí.
1: Ẹ̀ bá ti wá gbé sẹ́nu
0: bẹ́ẹ̀
1: ètì àbó
0: ọ̀fun gábó àwọn tí wàá di pé wàá láàdì méjì.
1: Ó tó wàá di pé ẹ̀yìn gbéjẹ àwọ́ ti bá yín fi ẹnu tútù àá ti bá yín fi ṣe ìtumọ̀ àwàdà ti àná. Tọ́ gbogbo ọmọ Nàìjíríà tó kìyìn lẹ́ẹ̀kan sí o. Ẹ ti mọ̀ wípé bí olóyè lẹ́ẹ̀kansán ni ṣe sọ ká kọ́kọ́ para wa lẹ́rìn iná torí pé kẹ́ni. A mọ̀ wípé dídùn dídùn báyìí òun náà ní gbẹ̀yìn ewúro adùn òun ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ Nàìjíríà láṣẹ olódùmarè Nigeria yo dun gbogbo kan si seyin oroye ni se ri bi egun bo ba ti de bi eyin ko yi o ti setan o to fe yo ni gbogbo nkan ti o ba si ye yo kokko kuna ko to ye ti mo n so re o egbo mi daada o wi pe Nigeria asiko ti o jinde re o ti gbogbo e ti o si mo lo gege ba se kowe e Nigeria o ye lati la ojo ayo ti de ojo idunu de ojo opo ta mo fe se igba onje loja o ti de eyin na e mo ba nsami ki emi yin ko dapo mo ti temi abesiro olohun nkan kan la mo tun wo lori tele yo kolo sanu wa lori ede Nigeria labala CNN la tun tin wele yo to yo dun gbagbo kan si oloye le kan so ni eyin na ri abi
0: mori ara won awoko se ire to e ka ma ko ata won ri lori dagba ni yen awon kan ko ra won jo sibi kan
1: eyin
0: won se baje won se bi nilu won de ran alagbonbo moju ofurufu ko lo sibe ko lo ba won ni bowo ibowo te ri to ba won ni yen
1: eyo
0: lo fa bi en se deru loju ese yen
1: kabeso lojuma
0: gburo won laye
1: kabeso lojuma
0: ton se nbe o wole ni
1: won ba so wi pe ase wole
0: o wole wa ta ibe ni bi bayi
1: eyo
0: amoya ni won
1: awa jo mo duna dura
0: omo na ku na nu bibeli ni won
1: kabeso lojuma
0: eja fun won lakoko die ni igba e mo ni to ba ya wa bo soju ona toto won ni ma pa yan won won ni ma jiyan gbe mo won ni ma se kan ti o da won
1: kabeso lojuma
0: re iri yato re
1: en ta wa nkorin fun won ni pe eronu e pe wada ijọba orun ko si
0: dede
1: awon eleyi kede eleyi gan won so pa won fe lo ijọba orun
0: lo kan pelu ijọba orun
1: won mo na be
0: seri oro pe ijọba orun ku si dede
1: eyo
0: koda awon ijọba to nse ni awon ijọba ta de kan te se tan lori mo ma won
1: kabeso lojuma
0: olorun lo nfuri ji ni
1: kabeso lojuma
0: se ti won lati gberu eni be se ba
1: e wo bi Trump bo se nwo
0: oni olorun e wo
1: oni olorun kai kai won target ibuba
0: won tan se won didi bi ta fe mu
1: e bi ti won set e se ni won mu
0: gbogbo e tuka loju ese
1: abese olorun
0: en ti won pa mo be yen
1: awon se ni se wi pe ojo abari bi ni bi wole
0: ki se oro wi pe mo ya wa ni won
1: abese
0: oro pe a mo won sugbon ibi ti won wa na Beijing se ati boyle do ise logun Nigeria DHQ gba tan je amo gbe ni ile iwe kan ni Kaduna jo si
1: eyo
0: e won ni e ma wo Olorun ri o ati ri bi ta awon yen wa o ṣugbọn ona bi ta wa ni o da nko ti o ti je ka le de be niyan ibi ti won gbe awon primary school gba
1: lona be o da
0: so ja o le wo
1: abese olodumare ona kan ko la awon ti o jiyan de gba ni
0: a lo mo primary effort mo ta
1: bi won ba te wa le gbona ki won awon gori ofurufu
0: se ibi to mo primary school gba
1: hin
0: omo primary school
1: ese
0: o ti ran le daada ibi ti ohun gba ni ologun ni pa won le gba tori pona be o da
1: kabisi olodumare
0: e wa ni ki wa la tan lawo
1: to anise se ni Nigeria yi ogun ti se nja wa ke se ogun to jina to sumo wa timo bi sorun
0: wa ni
1: olorun dakun ko ba wa segun wole patapata o lasi olodumare to Trump ni soro yi o kare o ko rẹrin ri ẹni kan kọrin kan jọ kan àlàwọn èèyàn tí wá ń túmọ̀ orin náà wípé ó jọ gátì ó jọ gàtì sí ò tí wá mọ fẹsẹ̀ méjèèjì gàtì gàtì báyìí ẹ mọ̀ pé ngbà míì tí bí nǹkan bá ṣe wá ó ní wọn náà ó ṣe gbètì bí ọ̀rọ̀ ọlọ́run gan rè ó ní ibi ó bá dé wọn bá ti ọmọ àlàáfíà fún wọn lálàáfíà ṣùgbọ́n tí wọn bá ti wá àlàáfíà kí ni ń sọ ohun
0: welcome to the party
1: tọ ọlọ́run ó ṣàánú wa lórílẹ̀-èdè Nàìjíríà tọ ẹ̀yin ìjọba wa ọlọ́run ó fún yín ní ọgbọ́n o ìmọ̀ àti òye èyí ta ẹ nílò láṣẹ olódùmarè àdúrà làwọn ọmọ gbà torílẹ̀-èdè yìí tí ó fi dà olóyè lẹ́kan sán ni ẹjá wọ nù ètò lọ ní sànsán lóòrọ̀ tòní lónìí a ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti pẹ̀kẹ́ lò àmọ́ gbàgede òṣèlú tòní a fẹ́ gbé sórí ìṣẹ̀lẹ̀ June 12, 1999. A fẹ́ wo ìdí tá a fi gbé ìjọba alágbádá kalẹ̀ nínú òṣèlú Nàìjíríà. Torí pé bàbá ń sọ̀rọ̀ nípa ìjọba alágbádá, à ń sọ̀rọ̀ nípa ètò ìṣàkóso òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà. A wọnú ìjọba alágbádá, a sọ pé a ṣe ológun mọ́. A ṣe ìjọba kanjú kokoko mọ́. Mo gbọ́rọ̀ bàbá ajàfẹ́tọ̀ ọmọnìyàn. Bàbá jáde lánàá o, bàbá darapọ̀ mọ́ àwọn tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn. Bàbá fálànà. Bàbá sọ̀rọ̀. Wọ́n ní ìjọba alágbádá la wà. Ṣùgbọ́n ìlànà ètò ológun la fi ń ṣe ìṣàkóso. Ah! Oní sósì ṣe é ṣe sá. Sá wá ń tanra wa ni. Nígbà sọ pé nǹkan alágbádá. Olóyè Lẹ́kan sán ní, ẹ bá ń fọ wẹ́lẹ́wẹ́lẹ́ láàárọ̀ yìí o. Ìjọba ológun, bó ló ṣe rí? Ìjọba alágbádá tá a wá sọ wípé a lo tológun mọ́. A fẹ́ lo ti alágbádá kí la rí gan tá a fi sọ pé alágbádá la fẹ́ mọ́ ṣe. Ohun tá a wá rí hùn ṣó ń là ń rí o. Ìjọba ológun, ká tó wọ ọdún 1999. Bó ló ṣe rí olóyè Lẹ́kan sán ní?
0: Ẹ ṣeun àtọkùn. Ṣáájú ọdún 1999, ìgbà tí a rí ìjọba àwarawa kan tí ààrẹ tẹ́bẹ̀ ìlú dìbò yàn ló wà nípò ní ọdún 1983, mọ́jú 84, December 31st, 1983 ni wọ́n ti palẹ̀ alágbádá ńlẹ̀.
1: Ẹ dákun kẹ́ tó mọ tẹ̀síwájú. Gbogbo ẹ̀yin òbí tẹ́ bá lórí ọ̀fẹ́ tẹ́ ń gbọ́ rédíò lásìkò yìí tọmọ yín tí sì ń bẹ́ ńlé. Ẹ dákun ẹ bá wa pe àwọn ọmọ sídi rédíò torí pé a fẹ́ lara wa lọ́yẹ̀ láàárọ̀ tòní. Ẹ̀yin tí ẹ sì ní òye lẹ́kùnrẹ́rẹ́ bóyá ẹ mọ̀ bí ikú ṣe pa bọ̀bẹ̀ ṣe kún. Ẹ̀yin náà yín rédíò yín sókè dáadáa. Torí pé ó níbi tá ń lọ, ibi tó ní àpẹẹrẹ lóòrọ̀ tò ní o. Bí èèyàn ò bá mọ ohun tó gbé ṣubú, ẹ dákun kò ní mọ̀ bí ó ṣe dìde. Wọ́n ní bóyá ọmọdé bá ṣubú, a wò wájú. Bá gbàlagbà bá ṣubú, ẹ̀yìn ló yẹ kó wò mọ̀nà. Kí ni ohun tó fà á tó gbóhùn ṣubú? A fẹ́ wò ẹ̀yìn wò lóòrọ̀ tò ní, ni bò la ti ń bọ̀. Bó la ṣe débi tá a dé yìí? Kábà lè mọ ibi tá a ń lọ ni o. 2027 ọdún tó gbọ́dọ̀ lápẹẹrẹ ni lórílẹ̀-èdè Nàìjíríà. Olóyè Lẹ́kan sán ní ó yẹ mọ́ ìṣòro.
0: Ẹ ṣeun àtọkùn. Láàrin ọdún 1984 yẹn wọ 1999.
1: Ẹyọ.
0: Ọwọ́ àwọn arábí ìlà wa.
1: Ọwọ́ àwọn wo?
0: Àwọn ológun.
1: Láti 1984.
0: Bẹ́ẹ̀ni.
1: Sí 1999.
0: Bẹ́ẹ̀ni. Àrí Buhari gba ayé ológun ẹ̀. Àrí Babangida gba ayé ológun ẹ̀ náà. A sì rí Abacha. Ìgbẹ́ni Kanjúkò. Ní ìgbà ayé Babangida.
1: Ẹyọ.
0: Wọ́n pè òní Maradona. Torí òun ṣe nǹkan kankan tẹ́bẹ́ àwọn tó ti lọ láti tilẹ̀ ìrọ̀wọ̀n tí ẹ ṣe. Ọlá a lọ a gbé alágbádá wọlé. Ọ̀rọ̀ mi ò yé.
1: Àgbọ́yé.
0: Ó fi ń tan ọmọ ìlú kì í ṣe kan kì í ṣe méjì kódà kì í ṣe mẹ́ta. Tó ní pé a lọ a lọ a lọ. Tílógún Lẹ́kọ̀ọ́ dẹ̀ níbi ìyẹn kan rè. Ó ṣe é gbà kan Shehu Musa Yar'Adua tó jẹ́ ẹ̀gbọ́n Umaru tó pàpà wá jẹ ààrẹ. Òun àti Olúfàlàyè lọ́jọ́ ń du ipò ààrẹ. Ó kù díẹ̀ kí wọ́n ṣètò ìdìbò ní.
1: Bàbá Yankee
0: wọn. Olóhùn pé kò sí nǹkan tó ń jẹ́ ètò ìjọba lára awarawara mọ́. Wọ́n àti ìbọ̀ síbẹ̀ náà ti wà corrupt. Ọ̀rọ̀ yẹn yé yín.
1: Àgbọ́yé.
0: Wọ́n àti ìbọ̀ sí orí òpò.
1: Ẹyọ.
0: Ó ní corruption gangan ló ṣe lórí ẹ̀ lé wọn dànù.
1: Àbẹ̀ṣọ
0: ló dé. Ẹgbẹ́ onítumọ̀. Wọ́n fà ó bọ́ sórí ti MKO Abiola. MKO ní apá kan ní SDP. Bashiru Tofa ni apá kejì ni NRC. Wọ́n náà fẹ́ ṣètò ìdìbò ní June 12, 1993. Wọ́n ṣètò ìdìbò. Gbogbo aráyé ló túbọ̀ ta láti ṣe ìdìbò yẹn. Wọ́n dẹ̀ dìbò. Gbogbo olùyọ́kọ́ ń fura ńdọ̀ yẹn wípé MKO ni wọ́n dìbò fún. Ṣùgbọ́n kò sí ọ̀rọ̀ àṣẹ láti sọ wípé wọ́n náà dìbò fún tọ́tí wọn kéde bẹ́ẹ̀ tó wọlé rèé tí Babangida fi ká ẹsẹ̀ ńlẹ̀. Ṣùgbọ́n àṣẹyìn wa tẹ̀yìn wa ti wá gbọ́n sí ìran ti wá kéde fún wa ní sàn-án báyìí pé Abiola ló wọlé ní tòótọ́ àfààyàn síwájú yẹn ká padà sí ibi tí ọ̀rọ̀ wà gangan lórí. Ló kù díẹ̀ kí wọ́n kéde pé ẹni tó máa wọlé rèé o ní bá lọ gbé ìdájọ́ ilé ẹjọ́ kan wá lójijì ló wọ́n ti fi ní pé ká máa ka èsì ìbò yẹn mọ́. Ṣẹ̀rẹ̀ mú sọ fún yín Babangida àdébà ìmàrà àdúrà náà pé léègé ni. O ti lóhun a lóhun máa lọ lọ́la àádọ́la ọ̀rọ̀ ká tó ẹ̀fún alákòókò díẹ̀ bí ọdún méjì sí a tún lọ ọdún méjì yẹn a tún pé a ti nìkan fún ọlọ́dún méjì sí.
1: Bàbá ò fẹ́ kú mbẹ́.
0: Bàbá ò fẹ́ kúrò mbẹ́.
1: Ó dùn.
0: Yọ̀mọ̀ àbá lẹ́nu.
1: Kábíyèsí.
0: Ní bàtà wá di June 12 yẹn, àwọn Nàìjíríà bá ní pé tó bá fìlì sọ́pọ̀ fagilé léyìí, àwa yìí náà a máa fagilé ìjókòó ẹ̀ lórí ipò yẹn. A lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbà yẹn. Nínú ìwòye tèmi o àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tá a ní nígbà yẹn ọ̀dọ̀ apá ọ̀dọ̀ ìlú ni wọ́n wà wọ́n fara mọ́ mẹ́kúnnú.
1: Àsìkò tí wọ́n mọ́ ń gbẹnu ìlú sọ̀rọ̀
0: ni. Bẹ́ẹ̀ni tí wọ́n ṣiṣẹ́ fún ìlú ní tòótọ́ tọkàntara.
1: Kàbíyèsí
0: olùkọ́. Kì í sọ̀rọ̀.
1: Mọ ga tán. Tá à ń rí lásìkò sìn.
0: Àwọn Frank Okori ní Pẹ́ǹgì gbogbo wọn gbà yẹn ní wọ́n bá gan pa ọmọ lọ́wọ́ wípé ọ̀bẹ́ni. Kò sí ilé iṣẹ́ ìjọba kankan tó máa ṣe Nàìjíríà. Kò sí ilé iṣẹ́ aládàáni kankan tó máa ṣe Nàìjíríà.
1: Kàbíyèsí.
0: Gbogbo pátápátá àtàtàn mẹ́ lọ́wọ́.
1: Ọkọ̀ gan ò ní ṣiṣẹ́.
0: Màálù òfò ọkọ̀ ojú orin ò ṣe. Nàìjíríà ò lè gbépo jáde.
1: Káì.
0: Ṣé mọ̀ pé nǹkan ti ṣèjọba nìyẹn. Káì. Àwọn tó máa sùn sùn ẹ̀mí bá lọ. Torí gbogbo bá ṣe ń ṣèwọ́de ń gbà yẹn gbogbo pátápátá la rí táwọn kan dẹ̀ ń sùn lójoojúmọ́. Ṣùgbọ́n gbẹ̀yìn gbẹ̀yìn. Nígbà tí ìlú lemọ́ Babangida ń gbà yẹn ó gbé ìbò kan kalẹ̀ ó lóun step aside. Òun yẹ̀ba. Olóhun fipò lẹ̀ o.
1: Àbíyèsí.
0: Olóhun yẹ̀ba. Ṣùgbọ́n tó bá ti kúrò lórí ipò ti kúrò lórí ipò nìyẹn. Kò sí acting president gbé òun wà lẹ́gbẹ̀ẹ́ kan nìkan ṣe kìnìkan kìnìkan kìnìkan. Ó wá lóun fi interim síbẹ̀. Ìyẹn Ṣonẹ́kàn ìyẹn ará Abẹ́òkúta náà ó fi dí àwọn ará ẹ̀gbá lẹ́nu ṣe ẹ̀gbá ni Abiola tán ló wọlé. Ẹ̀gbá ló Abiola níbi èmi kọ́lẹ̀ ń bá sọ eléyìí pé àfikún gba
1: ìjọba
0: òun ni. Inú gbogbo yẹn náà ni Abiola náà tún kéde wípé òun ni president yìí bó ti jẹ́ wípé gbẹ̀yìn kò tí ì sí INEC NEC ló wà nígbà yẹn National Electoral Commission. Àwọn ni wọ́n ní agbára lábẹ́ òfin
1: láti kéde
0: sọ wípé ẹni tó wọlé fún ipò ààrẹ rẹ̀. Wọ́n wá kéde ààrẹ fún ipò ààrẹ nǹkan tó bá débi tí ó dé nìyẹn. Tàbí fi sí àhámọ́ nígbà yẹn. A lè ṣe sọ kò sí tó dìbò fún Ṣonẹ́kàn kì í ṣológun irú ẹ̀ bẹ́yìn olè láìpẹ́ ń bẹ̀. Ọ̀gágun Abacha ń gòdúdú. Lọ́ba ló nawọ́ sí wọ́n ṣe máa nawọ́ sí ọ̀rọ̀ ológun pé Abẹ́ni yàtọ̀ bọ̀ wípé ó fipò lẹ̀. Màdẹ́ fipò lẹ̀ pé òkèlè gbẹ́sàn ju.
1: Lédè tó kún fún
0: àrùn náà. Tó kún fún oríṣiríṣi wàrà àti gbogbo ẹ̀tẹ́ pé tó ń bá dẹ̀ jẹ́ báyìí ẹ̀mí àbá lọ ni.
1: Àbíyèsí.
0: Àbá padà sí Abẹ́òkúta ti wọn Abacha ń bá nǹkan ẹ̀ lọ. Abacha náà ń bá yẹn náà kò sí ọ̀nà tó náà gbégbà. Nígbà tó ti wá rí bẹ́ẹ̀ pariwo yẹn pọ̀ pàmò Nàìjíríà ò fẹ́ nǹkan bí ológun bí ológun bí ológun bí ológun wọn. Ló bá gbé àṣà kan dé lórí Vision 2010. Ó sọ pé Vision kìlọ̀ bẹ́ẹ̀ 1995 wọ́n sọ Vision 2010. Àbíyèsí. Wọ́n tani kò máa lọ léni léni léni. Wọ́n sọ 15 years síwájú. Wọ́n ti tani. Àwọn olùbá tún fà á mọ́ lọ́wọ́ pé kò lè wọ́ọ̀k iṣẹ́. Lọ náà bá lò sẹ́wọ̀n. Bí òwe èdè ìgbò kan ni. Ikú tó wà nílé. Òun ló máa sọ fún ikú tó wà ń tàbí ibi tẹ́já wà rèé. Àwọn èèyàn bíi tiwa náà. Alágbádá bíi tiwa náà ló fún ní àmọ̀ràn kan wípé ṣùgbọ́n wọn láwọn ò fẹ́ kakí mọ́ ni. Wọn láwọn ò fẹ́ bọ́ṣọ̀ kakí lẹ̀.
1: Kò sí tàlágbádá wọ̀.
0: Nàbàdà gbé ẹgbẹ́ òṣèlú márùn-ún kalẹ̀. Èdè ògbẹ́dẹ́ òṣèlú yẹn o. Àwọn ni wọ́n máa gba ìṣàkóso lẹ́yìn tí Abacha bá ti lọ gẹ́gẹ́ bí ológun. A rí NCNC ba yen UNCP CNC bo bi won sha ko ran ojo mi kan refo na ba ni pe GDM na wa lara won ba yen na ba ni pe e do so je gomina o lo je gomina o to fe je senator o lo je senator o to fe je ipo are na o lo je ipo are o oro mi oye
1: agbo yiji
0: a fi mara la gbo ta won e bi oselu dide le ko kan ti won ni pe lo to democracy la nse ṣugbọn democracy titi wa yi democracy to yato die ni gbogbo ipo le le dije fun a fi ipo are e yo da ipo are
1: abiese abiese
0: e so pe
1: abiese
0: ipo are se ma yo nda e
1: mo kan ni
0: ipo are yen lo wa wu o wu na ko ni so ku wo le da e tori gbogbo awa ebe oselu ma rarun ati fenuko ati parapo ati so bi o gagun sonia abacha le fe fa le gege bi are
1: abesho lojumare
0: ti e ba de kin se egbe oselu
1: eyo
0: e le faya kale bi ko lo dije se ri beyan bi oro ti yanju ara e bi abacha ni won fe gbe kale bi o ko fe bo kakisile ko ma ba ijoba lo ni ninu agbada be se so le ke padada se ma ntobi
1: ayin
0: igba lo wa je ki baba mi gangan
1: eyo
0: alaji agbo lasan ni olohun ko bi nba e
1: kapisi
0: wa ko re be 5 leprous fingers
1: ngo
0: gbo awon be oselu yen
1: kapisi
0: owo en te bi to kini ba bolo o dejo
1: a dete
0: ehn ni gbo pe won ko jo sun iba ni oluku baba mi kan ma ran ko ba foran ke
1: kabiyesi
0: ajibola ige so bi olumosi bola ige o na tu wa gbe oro yen na
1: pe
0: awo kini yi o awon bi osulu mara run yi ru owo ba yen je won ise egbe osulu
1: awon eyan mo pe baba san ni awon na eri monstetiki akoko luko
0: baba lo lana ọ̀rọ̀ yẹ oyé yí
1: bàbá gbọ́ olóyè lẹ́kọ̀ọ́ sọ ni wọ́n ni mọ̀ pé ẹ bá ń lé ní
0: bàbá rẹ̀ ló lánàá
1: ẹ bá ń lé ní kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run
0: wọ́n lọ jẹ́ òpẹ́ fún mi
1: àmì ọlọ́run àmì ọlọ́run ẹ̀mí bàbá ogun
0: àgbàrá ọlọ́run
1: tọ́
0: mo ṣe ń sọ lọ gbogbo wọn bá jáde ò náà ni pé abacha ni wọn làwọn ti adọ́pti abacha ṣùgbọ́n kábíyèsí rẹ̀ ọlọ́run ẹgbẹ́ òṣèlú márùn-ún làwọn adọ́pti ẹ Olorun lo won adopt e
1: kapisi olodumare a eyan fowo si
0: Olorun lo won fowo
1: Olorun ni no kai bo Olorun ba de
0: o de ni yen ki le be se si
1: kapisi olodumare
0: won adopt e Olorun ba ran
1: asarailu
0: pe
1: lo ba njise fun
0: ni gbe yen wa jabo ise
1: kapisi olodumare
0: ala yo fe lo
1: kapisi olodumare
0: o di ero loju ese o lo a fi yo gbogbo la ma jẹ́ṣẹ́ yẹn ọlọ́run jẹ́ kí àríṣẹ́ rí jẹ́
1: àmì olódùmarè
0: ìjọba fọ́ka yẹn gan ẹni tí wọ́n ti torí ẹ̀ gbé transition program kalẹ̀ pé ìjọba rẹ̀ ta fẹ́ wọ̀ yìí o
1: ẹni
0: ta fẹ́ fàlẹ́ lọ́wọ́ rẹ̀ o ọlọ́run ti fàwọ́dọ̀
1: kàbíyèsí
0: ṣàgbé gbogbo ẹ̀ ti wá dàrú mbà yẹn wúriwúriwúriwúriwúri abdulsalami bọ́ síbẹ̀ pípọ̀ ni ọmọ ológun tí ipò ẹ̀ ga jù mbà yẹn àwọn ẹni kò náà máa bà lọ òun dẹ sòótọ pẹlú o kọkọ ní wípé
1: òun ò mọ lójú bí oṣù mẹsànán lọ
0: àìmá gbọ ó bọ sórí ipò yẹn ní ṣẹwẹ ọlọrun lágbára o ṣẹwẹ june 8 tó lọ yìí ni abacha kú
1: bẹẹ
0: lópe 27 years abacha kú ìyẹn ni ẹlẹgbẹ kan àfi para kódà 28 years abacha kú june 8 tí ó lọ ni mo se fun si ori ipo yen lowo kan ni be October 1 ni amani eto ijoba awon ara
1: ara wa
0: bo yo tu wa daro ni o pe June gan o ti wa ni laji July August September akoko yen o to lati se eto idibo se lugbe mo ra won lo ba lo won sun di May 29 ọ̀nà jẹ́ bá ní pé ókè Okay. Awu ilu ole pelu eyin ni ole mo Niger State ni. Ilu Obangida na Niger State ni.
1: Abi
0: se se bo fe tele ese ti bo da egbe lojo si. Ikini yo fe ye wa mo. Oro mi oye.
1: Agboye.
0: Sugbon ko papa sele be. O je olooto pelu wa ni beyin beyin. O ku eru e o di gbe odagbon. O fi le ijoba le ni May 29, 1999. Eto di bo ton se ngba yen. O ni Olufalaye AD ati Olusegun Obasanjo PDP tanjo famara won lowo ti Olusegun Obasanjo fi jabi Olubori ba de pada si enu democracy ni
1: eyun ni wi pe baba e bora owu
0: be ni
1: oloye Olusegun Obasanjo awon ni eni akoko
0: lati 1999
1: lati ti o kokko silekun ni 1999 fun ijoba alagbada gege bi are to e se oloye lekan san ni awa bo sinu eto oselu ti lana wi pe eja lo re dibo lati mu awon ti won kaju e gbogbo eyin te ngbo wa ba se wonu eto oni dibo ma so pe a fe dibo ojo idibo nbo o to ku ni ilana wi pe ologun kan o gbe fun enikan ati be lo oloye le kan san ni ka to wa wonu e ni sansan eto isejoba ologun ati ti alagbada ta nse lasiko yi kini yato ti nbembe baba ni agbe si ona ba se nse ilu ke la le so wi pe iyato ta le ri nbe lati odo awon adari wa ni mo nso to
0: e seun atokun ta ba ni fi iyo si ta de ni fi ruja iyato kan pere le mi ri
1: o ye sawo
0: iyato wi pe won se ru won se ru o pe awa ni a fi awon ara bi si be iya to kan so ti mi ko se ka tan pare lori
1: bawo ani ilana isakoso se ri
0: ilana isakoso Nigeria o da lowo lowo ta wa yi kide se pe ngba ti Bola Ahmed Tinubu bo sibe lo ese lana ninu woye temi baba to bere 1999 yen oko oku ni ona o gbianju ti o mi ni ko se rara o koda mo gbe mo fi so e le fe gbe to wa be lowo lowo bayi sugbon o fi akon kan lele to je pe awon kini yen wa gogo si awon kini yen o re da security vote ko si ni constitution Nigeria ati bele de ti bere ba o le je iba yen ni pe ke nkan ti kan ma fa nkan kekeke kan ko ma ti le rara kan ma folopa hale mo ra won kan ma gbe ra won lo si ile ejo ma ile ejo ti eda kan ma ti ra mo ati mo le eje n soro kan won soro lori en to ma je olowu iyen ti baba ti wa nba yen
1: eyin o
0: awon egun kan tele egun en ti baba fe awon egun kan tele en ti baba o fe oro mi oye
1: ajo yi
0: en to le wa lo le owu na gbogbo won se pe baba ni balogun awon ti won wa ni gun keji yen olori won to weli bayi lo lomodi ta fi gbedabuja la gometa o won se democracy yen inu democracy yen la n se le tin fi honorable mefa fi yo gomina oro mi oye
1: atoye
0: inu democracy le so ma n se tin ti Ghana must go kakiri national assembly tori won fe yo speaker won yo speaker ara wa sise
1: se a le so wi pe ninu ijoba alagbada o fi aye gba iwa ibaje ju asiko ologun lo ni
0: a godo so wi pe eto ijoba alagbada o fi aye gba ibaje emi o gbagbo wi pe o ye ka ni ologun ni enu ise ijoba ojora won ise won ojora won ṣugbọn se wa ri wala to ba Nigeria le ni yi bayi awon kan se asise yen wi pe democracy o pe wa ka pada si ti bi olohun ni je ki ba won so re iwa eyan baje si ni oro mi oye yin
1: atoye
0: iwa eyan se kini o n baje
1: elomi o mo wi pe to ba je pe ologun la nlo lasiko yi
0: eje wa soro kan fun
1: eyin o
0: awon ologun ta n soro yi ta won kan ni bu ka pada kan pada kan pada yi ti mo de so so olohun je ki ba won so re awon to de n so oye oye won to ni
1: sa won to gbagbada loni na ko lo so ologun lana ni
0: e ba ba bo se ni igba yen
1: eyin o
0: awon ologun Nigeria won mu Nigeria duro sisin Nigeria duro wa npe ko si pa kan kora si bi kan pe awon bandit akan kora si bi kan pe awon terrorist akan kora si bi kan pe awon ni
1: iswa
0: minus abi iswa pa abi illegal minus abi iswa pa bi kan kan be yen sa awon ologun ti o le ba iswa puja sa awon le fe wa se
1: isakoso
0: orilede nkan la na si ni gbogbo ẹni mo fi sọ àwọn tó ń ṣe alága kaunsu nǹkan bí ọdún ọgbọn kankan sẹyìn yẹn ìwúlò tí wọn ní gbà yẹn tí chairman ní ṣe gbà yẹn gómìnà sì yóò ṣe nǹkan bàjẹ́ sí
1: àpèsè
0: nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn iléeṣẹ́ ológun atẹ́tẹ́lẹ̀ gbogbo èmi ní láti benin republic tó fi dé gambia senegal lọ́hùn-ún ọ̀gá pekin náà pọ̀ ọmọ nàìjíríà ọ̀gá pekin ni wọ́n ń pe àwọn ọmọ nàìjíríà
1: àpèsè ọ̀rẹ́
0: torí tán bá ní pé kíní kan ṣe kíní kan gbìnkan gbìnkan tán bá tó nàìjíríà mi ń bọ̀ ń bí o àlèlè ẹ̀bọ̀dà fẹsẹ̀fẹ́ ni nísìnyí nàìjíríà mi ọ̀kan náà wá hán lórí bọ́lẹ̀ fi ṣọ́ọ̀bù ń ṣe bọ́ṣe wọ́n nǹkan ti bàjẹ́ nǹkan ti bàjẹ́ ni ariwo tá a máa pa ni pé ẹ̀wọ̀n tó wà ńbẹ̀ ẹja dúró mọ́ wọn ẹ ṣe nǹkan tó tọ́ ẹ ṣe nǹkan tó yẹ.
1: Bàbá ni a wá fojú wò dáadáa. Ohun tẹ́ ń sọ ni wípé ìjọba alágbádá tá à ń ṣe yìí òun gan ló ṣe bẹ́ẹ̀ ló pẹ́ wá jù.
0: Nínú ìwòye tèmi ó pé wa torí pé a ti ẹ̀ ṣì ní ìpín nínú àwọn kan máa ń sọ̀rọ̀ kan wọ́n rìgì wọ́n rìgì wọ́n rìgì mẹ́rin sọ pé wọ́n rìgì Nàìjíríà ṣùgbọ́n gbogbo ẹni mo fi lè sọ gbogbo ẹ̀ kì í ṣe àwọn kan máa sọ̀rọ̀ yìí tí àwọn kan wá ní pé kò rí bẹ́ẹ̀. Nínú ìwòye tèmi o láti 1999 mi ò tí ì rí ẹni náà tó wà ní ipò ààrẹ tí ì ṣe pé òun ló ní ìbò tó pọ̀ ju Nàìjíríà
1: yìí.
0: Kọ́tà mọ̀ Nàìjíríà fẹ́.
1: Kì bá ṣe ní tààràrà. Kì bá ṣe ní ọ̀nà tó wọ́.
0: Wọ́n lè fi kun ọ̀rọ̀ mi ò yé. Ṣùgbọ́n ẹni tẹ́wọ́ wọn ti ń díkìlẹ̀ àwọn tó ń díkìlẹ̀ 1999 fún ipò ààrẹ o. Ipò ààrẹ o. Nínú ìwòye tèmi o àwọn tó wọlé nìyẹn. So kọ́tà àwọn èèyàn fẹ́ ọ̀nà rí. Àwọn èèyàn ni wọn ṣe ìwádìí wọn dáadáa kó tó di pé wọn dìbò fún yàn fún ipò ààrẹ ibi tí wàhálà ti wọ́ wá nìyẹn.
1: Tọ́ ibì kan là ń lọ lóòrọ̀ ọ̀tọ̀ ní tá a sì fẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wá láti lé kí ẹ rí ìmọ́lẹ̀ níbi tá à ń taná sí torí pé ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ wípé ìjọba alágbádá tá à ń ṣe yìí ó gan ni ọ̀nà sí àṣeyọrí ìdàgbà orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ wípé àwọn orílẹ̀-èdè kan tó fẹ́ máa kó orílẹ̀-èdè Nàìjíríà lẹ́rú wọn ò fẹ́ kí ìjọba alágbádá kó dúró torí pé wọ́n mọ̀ wípé ìjọba tá à ń pè ní democracy ó ní ọ̀nà fún òmìnira gbogbo ọmọ Nàìjíríà òmìnira tá a láàgbà lọ́dún 1960 ọdún 1999 ló yẹ kí ìfarahàn rẹ̀ kó ti gbòòrò dáadáa ní Nàìjíríà àmọ́ kí ló dé o kí ló fà á tó fi jẹ́ pé títí di àsìkò yìí lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo nǹkan sì tún rí bó ṣe ń rí yìí ẹ̀yin kọ́ yìí èmi àtẹ̀yìn lájọ lọ́wọ́ ń bẹ̀ torí pé ohun tó yẹ ká ṣe àṣé Nàìjíríà mo ti rí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ẹ̀ ṣèwádìí tó kàn jẹ́ wípé ibi wọ́n bá ti tì án sí òun náà ni wọ́n ń lọ nígbà bá sì tún rí ẹlòmíì tí ń taná fún wọn wípé ẹ dákun báyìí ni ẹ gbà á ẹ jẹ́ àjọ kọ́wọ́ rìn gbà báyìí ka le ni ojo la rere won ni hun o gba ba ra won kan to ti da won aso boku boku bo won loju ti won ti wa mu won sekun ha lori le de Nigeria yi na ni ke la ku nso ninu ijoba democracy yi le me ati yin lati lagbara awon kan korin lana nigba won fi ehonu han won soro wi pe awa gangan la lagbara omo Nigeria e lagbara won yan na agbara ti won ni agbara wi pe eni ta fe re on la fi ibe oloye le kan mo soro kan gbogbo en ko lo si gbagbo wi pe on ta ri lorilede Nigeria on ta yan funra wa ni eh awa la so pe eni bayi la fe eni bayi la fe eni bayi la fe lai lo se wa di daada igba mi a mo fi te ya se igba mi a mo fi te sin se
0: awon kan to nba ye wa je gangan se
1: igba mi oselu Nigeria o ti di oselu eleya meya elesin mesin ibi ogun gba wole si wa lara nu eh ewo won tun an gbe bo yi iro o iro o awa kristeni ni wa e ma ja gba muslimi laaye ta n so fun yin pe kristeni ni ka lowo re mo ta n so fun yin pe awon kristeni e se baje elomi o so wi pe iro o iro o e ma ja gba kristeni laaye o muslimi o ni ke ja gba o
0: e je kin soro
1: kan ta n so fun yin pe gbogbo muslimi lowo re mo o
0: e ko ile ijosin lati igun mejeji
1: eyo
0: e ko marun jade nbi marun jade ni keji lohun
1: eyo
0: ewo ni won le so nbe bi pe awon to nse kapo owo
1: eyo
0: bi won ma lu won popo
1: abi so
0: le nu le ijosin gangan gangan ati gboro ati ba won laja yi
1: ka be so lodumare
0: won ju ore
1: ka
0: ju fi se bili lai mo ti ati laja mi
1: won tun gbe da mewa fo gana ati saka
0: to ba de letan ka ni ba fi kojo ma wa sa to ba jomo to nyo owo church nko abon to nyo owo moselashi
1: ka bi so
0: wa fi sipo
1: ka bi so
0: ti e ma wo jo ran
1: ka bi so lo
0: nko to mo se na lo ma se to ba di be eja foro eja bo resin sile ta lo kojo osun
1: ta lo le se
0: ta lo ri e pe to ken de mo to le se
1: ibere tawon omo Nigeria wa mo nbere re to ra fe lo sori oro are oro ta re ba wo omo Nigeria so lana oro baba kun fofo daada bo se fe ka yo awon kokokokoko kan be ka menu ba to ra awon omo Nigeria won o soro laaro yi ya ti awon oro to ko si won oloye le kan san ni o to idibo timbo lodun 2027 lorilede Nigeria e tun ba tun ran awon eyan leti ki lo ye ka wo gege bi awo mane ta le kiesi gege bi on ta le fini eyan koju osun won lati je are lorilede Nigeria
0: ese ele nkan ko soro kan awon yo ma nse asise kan asise yen ni pe toruko enikan ba tin jaran iran iran iran iran lakoko bi bae won ni enikan o la won kan fe dibu fun lebi na dibu fun nje ki lo de emi fe so bo mi nu
1: ka bi ese
0: e ma binu o
1: o ba je nu ko to won lo lo
0: e ma binu o e n ba so ru oro be yen le won pe o ni la kai
1: ka bi ese olodumo
0: to ba di ru bo be yen tan
1: ayo
0: ibi to ba ja si kamara ni
1: ka bi ese olodumo
0: iwo lo ni orilede ninu ipo ara e
1: bi mo se waye
0: eyin le ni Nigeria
1: emi mo ni Nigeria
0: emi ni mo ni Nigeria gbogbo ala ni Nigeria
1: abese
0: ti Nigeria ba da fun yin lo je be Nigeria da
1: kai
0: ti Nigeria ba nda fun yin ti o da fe mi ko ti da niyan
1: kai
0: mu woye temi ti Nigeria ba nda fe mi ti o da fun Nigeria o ti da niyan en lati je pe on pe kiyan ni selfishness imotara eni nikan
1: abesho
0: lori ojo ola orilede yan
1: oloye le kan san ni
0: baba
1: lo fi je pe bawon kan ma so pe Nigeria o da Nigeria
0: awon kan lo da nle to mo le ni
1: o da fawon
0: e so leti awon mo le bi honorable igbe Nigeria o da a wo iwe won wiri ni bi so ile igbe sa ile
1: Nigeria awon ti won fi to ewure je
0: Nigeria o le da ju bayi lo loju ti won nkan ti eyan se igboro si yan lenu to ba do ro ba fe dibo fun yan niyan tori igun tara e en to mo en to fe dibo en to fe dije fun ipo are
1: eyin o
0: ani wa lai to gberin ba fi le ole nji ati da niyan se na fi le gbe yan fu se yin o
1: Nigeria da fun baba mi fe sare nisin se so pe baba mi o da ni
0: kan ni angeli eyan buruku la angeli
1: to si je pe baba mi mo ma
0: wa go te bi se kan la angeli
1: eyin o
0: eje Gabriel je Mike
1: eyo
0: Yibila ti Mikaela
1: kabesi olodi
0: ona dije ni igun lohun eni igbi ni won baba mi yen gangan
1: kabesi
0: lo kaju e tele bi baba yi re
1: wa to wore o si mo
0: ka si bawe group giriri
1: kabesi olodi
0: do tori anfani te fe je nbe e lohun lo daju won pe awon kan ni canvasa
1: kai won ti e ti wa bayi ni isin won ko ri social media
0: se kabasa wa
1: ara won tin kan fa si fesu gan
0: e ma be mi se
1: awon esunu eyan
0: ani e ma gbo kabasa wa influencer wa
1: kai kabasa wa
0: influencer wa
1: influencer na tun wa
0: ti social media yen awon ti won ko ye kun apara won la won ti ju e tope kabasa lo influencer na pe won ni odun 2019
1: eyo
0: ede oselu kan o nba kan nu awon to pera oni canvas yen soro e ma gboro yi o
1: eyo
0: nigbati o fun won ni iye ti won ma so fun pe ko fi le ma polongo won lori ero ilugara ti ma so ye to bire fun yin se ma gbagbo $850,000
1: abisho lodumare
0: owo to ile to mo le ni be owo to le ni 1 billion lo ni kan be wa
1: kai
0: ti re me ba wa ti wa gbaru be yen tan
1: eyo
0: ejo iko uko oni oni ko lura ilugara
1: kai
0: koda enu e be gan o le be olodun se pe
1: kai
0: e ma bi ni mo gbagbo ni olodun oro yen wuwo sugbon se mo 1 billion ma ti ni o si ale ni yen dajo olodun lo
1: a be se olodun mare
0: bi se rigo le ni
1: o le lohun lo kokko wa ko lohun
0: go de ohun gan lo da olodun se pe yen lo da olodun
1: e kan mo yo si ta awon eyan ti won e gbagbo
0: se se re ni lori owo ti e de
1: o la awon eyan no wa ro tele
0: eni ta fe tele
1: ba wa mo je pon mo pon mo ya leyin
0: mo
1: owo ti e tin sise fun ti e ba ba lo so fun pe Nigeria o da
0: Nigeria da fun o ti wa nko yi
1: kabesi
0: o ti nbe ko yi
1: kabesi
0: en le se wa la jangbadi
1: kai iko yi si yato si ajangbadi
0: e so pe
1: kai
0: o jora won
1: ni lu arire mo se
0: bo se ri gele ni
1: kabesi olo
0: en fun ile ma joko pe awon kan ti mo faye mi se re ewo ori rudu awon to ndije yi ni oro e lo jomo nkan ti mo nse jomo alaoko gbogbo awon wata ni eto abo bawi ani o ni nkan ti mi le pe ni solution si wahala eto abo to ba Nigeria oro mi oye
1: agboye
0: ka fi se alaye pe oluko ni mi bayi
1: eyo
0: ile ise ijọba ko won pe ni NTI National Training Institute ise won ni pe bi se ma rorun fun awon oluko lati je kan sise won se mo kan ti NTI se le ni bayi
1: eyo
0: won fi NTI se empowerment
1: won fi se empowerment
0: fun awon oluselu NTI to ye ko ma ko awon teacher mo se ma sise won lona to ma rorun fun won lo ti lo di bo ti lo nse solar panel si solar street light
1: ayo
0: si central district kan won ti lo ra ero lota ati fridge to lo pe ni federal constituency kan ni bi kan ewo nu lo so wi pe to n ba de be o
1: ayo
0: NTI yo ise to ma gbe fun le to de ma se to de ma mojuto oro NTI lati le ri wi pe awon omo awon oluko won ri ise won se ni rorun e ma ro ni pe wo lo pe mi nu awon ara bi ara oko ni elengeji enodun ro fo kile ni yen so lana ko to de ni kilo so nje ta ko to di ana awon bi o ti ri anfani lati gbe igbese kan abi meji
1: ni
0: o se na ngba to wa nbe
1: ni gba o lanfani
0: bẹni
1: lati se
0: be mi se ma so
1: kai
0: e n ba le tuko adugbo
1: enyo
0: to se siama anu la lo association se n gbo mi to se to yege te ba fun po are wa laya se dada
1: a se dada ati oro ologun gan so oni eni ta
0: die
1: die ta fi dawo
0: bẹni
1: to si yege
0: bẹni
1: oni o ye ka fi se olori on gbo
0: bẹni
1: e oloye le kan so ni
0: baba
1: se ri pe a tin la awon omo Nigeria loye bayi o inu mi wa dun tori pe a tin release ti awon ti won fe se are ipi awon omo Nigeria
0: mi o ti loruko yin be
1: mo nbo ejo oselo tin ba wole yo mile chi are Trump olajo wa mo campaign
0: lori Nigeria
1: oni o fowo mi oke
0: lo batan
1: ki la nso
0: yi lo batan
1: ipada bo Abidjan Oloye le kan so ni
0: baba
1: awon ta tin release won pe won fe je are tori pe asiko to lori eto gbagede oselu awon iku so loselu
0: bene a de ni paro me
1: a si ni paro me nikan ni a gbe won sori osun won e ta awon omo Nigeria gan o ri wi pe awon eleyi won duro won gatan ni o won si so boro bo se ri gele gele ati gele iko are ti mo ni mo fe lo kemi sola williams le mi o fi se gbakeji
0: lo batan
1: o benrin a
0: lo batan lo bat incoming
1: to oro ti mo nba bo re gbugbo awon ti won ni won fe lo lasiko yi eje nbere latori are wa ti nbe nbe lowo lowo ninu egbe oselu apc baba lawon na o si to run le kan si
0: bene
1: ninu egbe oselu ADC ati re en to fi gba kan je igba keji are lori ede iri Atiku Abubakar awon na lawon o ro onu ninu egbe oselu NDC ari en to ti fi gba kan ri je gomina ni ipinle
0: Anambra
1: Peter Obi won lawon na o ro onu ari omo yele sowo re na olo na oro onu o ninu egbe oselu
0: AAC
1: AAC ati be lo oloye le kan so ni leyin sore oni ti ri pe boya o di ipo kan mu amo na ti si adari nile eko ri daada o na ti dari awon ipele ati ipele kan ri a wa ko gbogbo won wa won ti se sakoso ri awon osun ta fi mo won won nu ni gbese ti yin bo ni won se se se le yi o se tun ni awon amuye to mo Nigeria fi ye ko dibo fun ro ene bayi en ti o je gomina ri o ti se ipo mi ri o ti se igba keji ri o ti se igba keta ri o ti se igba kerin ri o sa ti se kankan lorilede yi in ta fi se dajo won na ti won ko oju osun won abi won ko oju osun won oro wi pe ele igbaju gbaja ko la fe so bayi o ki lo ma se ki lo ti se ri
0: ara ilu wa ni ajo nse esin kan na ni okunrin ni obirin ni omode ni agba ni
1: e ja gbe hun ko nbe a ti lori ko si pe wa omo wa ni o eja yo ko nbe eyan mo lomo ngba mi to se pe omo lomo o ni owulo fun e ti ri
0: Yoruba soro kan
1: eyin o
0: ajumo bi o kan tanu
1: en
0: to lo ba ran si lo nse ni lore
1: eyan le bi mo ko mo ti e wo
0: se se nse le ni
1: abisi to se po mo lomo
0: be ni
1: owe ta wa mo npa nko ni lu yin pe omo eni se di bebere ka ti le ko asipo owe ni
0: awon to pa di 2023 won ge ka je wa ni
1: kabisi olohun kabisi olohun igba mi nbe to se pe eyan le ti le ke bo ide omo mi o
0: be ni
1: e ba ti ri ko mo eleyi o sanjo
0: be ni
1: kabisi olohun to oro re omo Nigeria eja wa bo sori oro ti are wa so lana
0: be
1: eje nbere ni bi oro yi are fi ede bo gbe kale won ni looto o e le mo gbagbo o ninu awon mo o koda e le mo criticize awon won ni ama iran ti wi pe Nigeria yi o tin you
0: e se
1: e ma si fi owo yen pere mu
0: e se
1: okay ki lo poro de be ki leyin ro pe are ro to ra won eyan tin ro opolopo pe ah ko dide are o so pe e le mo gba mi ah eyan se ni gba are eyan do
0: eyan o fuye ko lohun wo na ni
1: be
0: ni
1: okay
0: eyan yi de pada nu ro
1: kabesi kabesi
0: e dan pa fun ba mo
1: hmm
0: e dun pa mo we ro lo pa
1: kabesi ro do mare
0: gbogbo oro ti are so lana fun bi o lo subi ogun iseju yen
1: eyo
0: olohun mo bi pe eyo kan ti mo patewo fun oro are ni
1: to o bo se mi na le o gbe ti otun mi
0: wo ni mo ti ma soro ni to si jade emi o ni gbagbo nu ijoba Nigeria sugbon kan ti e le yo igbagbo mi ninu e ni orile Nigeria ti n ba se mi ti mo nje yan ti mo wa laye fun wa laye pelogun olohun emi ati Nigeria ajo le po
1: e tun so daada ko le ya awon eyan inu ijoba Nigeria e ni gbagbo sugbon Nigeria gangan
0: ta ba la ara mi Nigeria la jade keje to jade
1: okay
0: bo se ri ni
1: bo ti e ri waju yin la re
0: e loju nu ni e loju ni e jase yen
1: kabese
0: ninu mo ma so oro yi ma fi nka di awon oro mi le ngba mi pe awa la ni Nigeria e ma je ka so ireti wa nu Nigeria nu igbagbo wa nu Nigeria ko duro sisi mo ma so daada gbogbo oro ti are so fun bi o nlo si bi ogun sebi ana yen e kan pere to ja na ma mi lenu ni nbi gbogbo ara re
1: apese
0: gbogbo to ku wa rabata oro yen han mi leti ni ki koko so mi o yo so mi igboro are mo yo ni aye tenika fi nsofo
1: apese
0: gbogbo are ri ojojumo yo da yo da yo da yo da yo da ni nkan si le o le o le o le o le o wa nde o nde o nde o nde feyin
1: enikan so ninu awon to fi ehonu han lana won ni a foro mo igbese la fe
0: action action lo kai mi lara bayi cho o ni tumo ninu aye temi
1: awon kan ti e tun so wipe ireti pipe a ma se okan laare
0: leyin
1: bi opolopo odun
0: aza so pe iye bo se okan laare o pa eyan o memi dani are soro kan lana mo de ni bi eo are ra e dele ru awon oro bi le be de ka awon kan ma takete si oro Nigeria are ni wipe awon soro pelu idani loju wipe awon ti awon agbesumo mi pa ni 2015
1: eyo
0: pe te ba wo si akoko yi o ti ja wale pelu ida 81%
1: are so be
0: are so be
1: abesho lojo ma
0: ko de sin kankan ko sin kankan te be ninu woye temi o to ti oro are leyin so ku so oro ba ni
1: abesho lojo ma
0: tori afodun yedun loro eto abo Nigeria ni
1: afodun yedun ni
0: ni odun to lo
1: eyo
0: san je mo gbe ni pinle oyo
1: abesi
0: ni odun to lo Kwara South ati Kwara North ta lo wa nbe to nduko ko wa won eyan
1: ibi ti won o deri won tin debe
0: ada fun yin
1: abesi olodumare
0: ni odun to lo ko si la ilo kankan ni nayin gbogbo ipinle oyo kò sí ní Kwara, kò sí ní Naija, kò sí ní Kebbi. Àwọn ibi tó wà ń gbà yẹn kàti ní Azamfara Sokoto.
1: Abesi Olodumare.
0: Ti Borno.
1: Abesi.
0: Wọ́n ní sìn yìí ó ti dé Kano.
1: Ó ti fẹ́ sí.
0: Jigawa.
1: Ka.
0: Borno. Bauchi.
1: Ka.
0: Ojoojúmọ́ ibi ni. Ó dẹ̀ ń fẹ́ sí. Ọ̀rọ̀ kan jáde láàárọ̀ yóò báyìí nínú ojú ìwé ìròyìn Punch kódà. Ó ní àkòrí gàdàgbà tó wà wájú headline. Ti won ni wipe ile Ibo
1: eyo
0: ati Naija Delta ma won ra bi gan tin ya lo pe bayi
1: ri oloye le kan san ni nkan kan mo wa ro awon ara bi abi won a gboro wa lojo si ni pe omo eni ni se di bebe re ka ti ileke bo ide omo elomin ha so wipe ni bi e ti se di bebe re gan a pada ju kenesin a wa wo nkan to mo yin o se
0: ijeba mo nkan to sele
1: eyin o
0: ki sele ka yan gba oro yi gbo sugbon be mi se ri ki mo se ma la mo le ta ba so wi pe gbogbo eya lo mo Nigeria ye gbogbo wa lo wo mo iro la npa ta ba de so pe gbogbo eya lo do ti iro la npa enu nkun Fulani enu nkun Kanuri se mo nkan to nfa wa la Nigeria po oro esin wa nbe ideology based violence in Boko Haram at Israel. Or wrestling awon bi siwaju awon kan won te be bandit lasan ni won won ni kankan se pelu bi e se se ko se se
1: ko se ya
0: ba mi gbowo ni ayo lo nji won bi se gbugbe e san bo ke ma lo awon kan won te je pe won fe wa awon alumoni lo je kan ma se kan se awon oni eyan pa sugbon won mo wi pe teyan ba wa nto si awon alo ma salami awon bi kan wa pa yan rekereke awon to ko fe se fe ko se ta di be yan mo a ma sise won lo a ma ba fusa lo ona meta ti wala nba wo Nigeria ni em lai so bi bye meji nbe awon iya kan ta mo mo won se ki Fulani ko lo se meta koda ikan ni mo le so bi Fulani po ju nbe meji to ku Fulani ko lo se gbe ni mo fi le so on ti fe nu kun Fulani bi Fulani o da Fulani so o ni won lo rekereke ti won le se mi biri mo ni won rekereke oro ti mo wa fe so sa emi le so opolopo abule Fulani ta mo te te ba le de be mo sin bayi
1: eh be ni emi na mo lo awon bi kan gba ti won fun wa ni awon

0: tájọ ṣeré tájọ
1: eré wo kini nisin ni agbole abule fulani mo go ga won
0: ayo
1: mo mo dada mi le de be mo ki se be lo yo yi o ninu gbo zan fara ke bi kankan to bi won bi da ke ri be mo won ti sa lo ka ni pe ba se gbe mi ba pe fulani se won tun ma para won na ni
0: apisi olodumare
1: e kan ti wo ni ori oro eto abu nkan to sele
0: ibi e soro te parode tori pe oro ta nso yi oloye lekan san ni
1: baba
0: kini ti lopo mara won
1: o ti wonu ara won egun ti wonu eran ti wonu egun
0: mo lori ofe nigba ta won oro yi to nsele won a lo ba seriki fulani kan mo foro wa lenu wo ninu go iru mole la won na wa amo won ti fesi be to won ti bi nigba mo abire re pe won e npa yan e ko mbi o la won pa o ni se bi ta won de to n ti bimo to n ti niyawo to n ti o ni seriki won o ni awon eran to po lo o ni so lo won a ma pa yan ojo ni mo kokko ni imo wi pe ke se gugu awon fulani o o dabi pe awon kanda kan be
1: e fe do temi mo mo fulani da loju ko loju bayi ta ti gbe re kere ke to san wo amo ti orowo san to ba lo
0: apisi olodumare
1: aloro ya ni mo fe gbale an fe se ba se ma para won na ni e ka ti jigiri si wala to wa leyi
0: oya ki lo ye ki ijoba o se ti won ti se
1: ijoba ni kini kan won pe ni ida be ni
0: oloju kan abi meji
1: oloju kan ni to ba ti pe meji yen wa lati de ni yen e ju si bi ti awon bi ta won yin ba wa ibi ti oju ti o mu yen le ju si be yen ibi ta won ti se yen ti ba e wa
0: to oloju meji anybody lo le ba
1: be ni
0: oloju kan te fi e ta de ti
1: be ni to je wi pe ibi lo nse
0: kai
1: oni ke ju ada yen lu e ma fi eya se oro mi oji
0: agboye
1: e ma fe iya se e ma fe sin se o nse bi bayi ododo ni ko ri bi
0: kai
1: te ba se yen mo ni ore kan ile to abo ni olodum poro ti mo fe so yi o ti soro yen fun mi lo si bi odun marun de logun bayan gbogbo mo do fun ayo te ti de le to ba n gbe la oro ibayi ani pe emo so re fo gbe ni lo to o ni wi pe nkan táwọn èèyàn wa ń ṣe mo lágbára mo lọ síbi tó ti ń ṣiṣẹ́ mo bá ra àwọn kan bẹ̀ tó bẹ wọn ń ṣe yorùbá kí ló gbà ilé débi báyìí mo bá bi lónìí pé kéèsì yẹn máa lágbára pé àwọn èèyàn wa ṣe ń gbọ́ mi o
0: àgbọ́yé
1: ló ń jí èèyàn gbé láàrin ìgboro tọ́lọ́ ń fi wọ́n pa wọ́n sọ́dọ̀ wọn nù gbó mo fọlọ́n ṣe rí
0: èyí ò ní pé bí ò bá sí o lè ti lé.
1: Alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ǹkejì ni pé ṣáàlẹ̀ sọ bí kì í ṣàwàdà sí ojú wọn sí.
0: N tá a kọ́ wọn.
1: Ẹni tó gbépo lájà àti ẹni tó gbà á wọn jọ dáràn ni.
0: Àbẹ̀ṣe.
1: Àwọn tó gbépo lájà gangan tó nílé bá fẹ́ dúnàdúrà àwọn lábá sọ̀rọ̀ bẹ́ẹ̀ má gbèmí lépo mọ́ ló lẹ fẹ́ gbà àwọn ayọ̀ táńṣó. Fún ẹni tí ó bá wọn gbà kalẹ̀. Tọ́dẹ̀ ìwé tí wàhálà ìbádé ọjọ́ máa forí gbé ni. Àwọn náà bá kú yọ sí gbàgbọ́ pé kò sí wàhálà ìbá ni akákú ìjọba fèsì ẹ̀. Ọ̀rọ̀ yẹn òye.
0: Àgbọ́yé.
1: Bó ṣe rí gẹlẹ́ ni.
0: Ẹ̀yin olóyè lẹ́kan sán ni tẹ́ ẹ bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Lórí bí ètò ààbò bó ṣe rí lórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n sì sọ wípé ààrẹ òní chief
1: commander in chief
0: of army
1: gbogbo ẹ gbogbogbo
0: tẹyin bá jẹ ààrẹ bí ètò ààbò ṣe rí yìí kí lẹ ṣe.
1: Ẹ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ la máa ń sọ wípé wọ́n mọ̀ ibi tí wọ́n wà àti wàá rí àrídájú báyìí wípé wọ́n mọ̀ ibi tí wọ́n wà.
0: Wọ́n mọ̀
1: bẹ́ẹ̀ ni.
0: Torí mi ti ẹ̀ gbọ́rọ̀ kan lánàá láti ẹnu gómìnà wa wọn àti ìjọ àwọn ọmọ tí wọn gbé lọ ní ìyàwó ẹsẹ wọn ní tàkà ní ibi tí wọn wà ṣe pa ẹmọ ibi tí wọn wà kí ló dé tí wọn tí lọ kó wọn wá.
1: Ẹ ṣe ọrọ ètò ààbò kẹnu ẹka wa mú lórí eléyìí tá à ń sọ yìí irú nǹkan táyé lórí fọ́nrán sí ìgbà tọ́kàn èdè ju àdó lóró kan gbalẹ̀ gbàù yẹn ẹ lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn fún àwọn tó ti jí yẹn gbé dání. Torí tẹ bá ní kẹ ṣe yẹn.
0: Ntẹ fẹ tún ṣe ó bàjẹ́.
1: Ntẹ fẹ tún ṣe ó bàjẹ́. Eré tà ń sá níbi ká gba wọn. Tá a bá ti ṣe nǹkan bẹ́yẹn, ọmọ wọn la fẹ́ gbà. Kò sọ́n ta fẹ́ gbà sílẹ̀ mọ́ nìyẹn.

0: kò sọmọ tó fẹ gbà lẹmọ nìyẹn ọrọ mi ò yé
1: àgbọyé
0: ṣùgbọn ní àwọn kankan kan tẹ pé iṣẹ ìwádìí ti dé tẹ pé ẹ fi ṣe ní rọrùn oríṣiríṣi alábọǹbọǹ mojú sánmọ ló wà àwọn kan tẹ pé wọn kàn balẹ yẹrí rẹ rẹ ni àwọn kan tó jẹ pé ẹnìkan péré náà máa mú ẹni tẹ fẹ kàn mú yẹn kì í ṣàdó olóró ọta àbọn náà kàn máa yìn ìlú ẹni yẹn àwọn kìíní ti ń gbé ìbọn dání mo ṣe sọ àwọn tó wà nínú bí yẹn kọ jẹ ọdún ẹkọ jẹ 1000 wọn ṣàníye ẹ fọ alábọǹbọǹ kankan sórí ẹni kọọkan
1: ó ṣe fi sórí ẹni kọọkan
0: ẹ fi sọrí wọn pé eléyìí o àti wò wọn bí ọjọ mẹta àti rí pé ara wọn lélẹ eléyìí ṣe àtàn jígbé òun fúnra ló jíyàn gbé ìbọn rè lọwọ ẹ tẹ bá bára wọn ṣe pàdé ọjọ márùn bẹẹ àwọn yẹn lẹẹkan oṣù pa ẹdáná ya wọn ó jọ fíìmù kì í ṣe fíìmù àwọn orílẹ̀ tí ó ètò ààbò bẹ̀ dúró lé nìmẹ̀ kan tó ń ṣe nìyẹn ẹ jẹ́ ká wo àwòkọ́ ṣe wọn yẹn náà ká ṣe bẹ́ẹ̀ tẹ bá ti ṣe ìyẹn pàrà ẹgbẹ́ helicopter wọlé ẹ̀ká àwọn ọmọ jáde ẹ dẹ̀ wá fi fọ́nrán yẹn síta fún àǹfààní kí àwọn tó kù kí wọ́n lè ṣá ìtúbà ṣá á ṣá ìyẹn nìyẹn
1: tí ò bá ṣá
0: ibi tí ó bá ṣẹlẹ̀ pé ẹ rí wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbára àti láti lọ kó àwọn ọmọ ni ìwé làbọ̀ ṣe máa fẹ́ pé ẹ sọ pé ẹ fi drone kan sórí ẹnìkan ibo gangan ni wọ́n wà ẹ ju àkàrà sí wọn láàrin
1: ó ṣeé ṣe
0: ṣùgbọ́n lè rí iṣẹ́ ìrí fúnra yín lórí fọ́nrán sí ni àwọn nǹkan tẹ̀mí ń sọ nìyẹn aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹ tún wá ṣe àwọn kankan kan technology ni o technology ni mi tó délé ní báyìí ẹ lè ṣe débi pé ilé tá a wà yìí gbogbo ìpè tó ń wọlé tó ń jáde ń bẹ̀ ẹ fẹ́ mọ̀ kì í ṣe pé fẹ́ mọ nọ́mbà lásán nǹkan tí wọ́n ń sọ ẹ máa mọ̀ technology yẹn wà ìmúfẹnumisọ́lá rẹ̀ tí ilé kejì ò ní já mọ́ ti ilé tá a ń sọ yìí igbó tán wà yẹn principal community school ó ní wọ́n fi hàn àwọn ní orí fóònù social media pé wọ́n náà ń béèrè fún eléyìí wọ́n ń béèrè fún tọ̀hún tó ní pé rọ́ni pé nǹkan tán ń béèrè fún ni pé kí wọ́n fi àwọn èèyàn wọn sílẹ̀ ẹ jọ fẹ́ yà síbi ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ ọ̀tá rẹ̀ sọ náà nílànà tọ́rọ̀ ẹ̀dẹ̀ hàn mí létí gan pé àǹfààní ṣìṣì sílẹ̀ fún wọn láti yíwà padà
1: àwọn apààyàn
0: ní àná alánà yẹn náà àwọn tọwọ ti bà tọnà yíwà padà 751 àbí nǹkan ọ̀nà tí wọn lẹ ní borno state lánàá.
1: kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè
0: kábíyèsí olódùmarè. ká ní pé wọn ṣe ń mú wọn náà ń ṣàyàn wọn ni ṣé ọrọ pé kán máa jíyàn gbé kán máa níbi ẹtú ẹnìkan sílẹ ṣó máa jẹyọ.
1: ẹ tí ètí pa àwọn kìíní ìlò nǹkan.
0: wọn lo nǹkan ìjọba wa mọ nǹkan tá ń ṣe nínú ọrọ ààrẹ. wọ́n ní pé bọ́jẹ́ẹ̀tì fún ètò ààbò lọ́dún yìí kìnìkan trillion. kìnìkan trillion sí ẹ̀mí dẹ́gbẹ̀rún wípé nígbà tá a bá ṣe gbogbo ẹ̀pọ̀ mójú yẹn lọ mo ti ṣe fúnra mi ojú yẹn lọ. nígbà tí a bá gbà pé yẹn ni ǹjẹ́ yìí mọ̀ wípé yìí tó fi sórí ètò ààbò lásán lọ́dún yìí ó ju iye tí gbogbo bọ́jẹ́ẹ̀tì yàràdúrà jẹ́ 2009 lọ. ìlera ààbò gbogbo àpátápátá gbogbo bọ́jẹ́ẹ̀tì yàràdúrà 2009 tí nàìjíríà dẹ̀ dúró ṣinṣin ńlá yẹn kò tó ìtàn ná lórí ètò ààbò nìkan lọ́dún yìí. bẹ́ẹ̀ kan sì ń wó ni ṣẹ̀bẹ́n bẹ́ẹ̀ kì í ṣọ̀rọ̀ owó owó kọ́ ni pírọ́blẹ́mù wa bí mo ṣe ń sọ lọ pírọ́blẹ́mù nàìjíríà kẹnu wọn.
1: ó kẹnu.
0: ṣùgbọ́n tẹ bá ń ṣe láwẹ́ láwẹ́ láwẹ́ láwẹ́.
1: chapter by chapter ni.
0: ẹ parí ẹ
1: nírọ̀rùn. olóyè lẹ́kàn sọ ni mò ń bọ̀ náà. ká mọ̀ dá àwọn èèyàn
0: wọn lágbára. ẹ mú sọ̀rọ̀ kankan ẹ̀yọ̀ ìṣẹ́jú kan ni ìṣẹ́jú kan ẹ má bínú ẹ̀jú mọ́ fún àti rí fọ́nrán àwọn tó máa lé owó kalẹ̀ bí ilé ìrìnàjò àwọn yẹn ò gbé ẹni tó rí 50,000 lóṣù ta ló lówó yẹn gangan.
1: béèrè mínú wọn.
0: ta ló ń pè wọn.
1: ta wọn lọ gbowó fún.
0: ta lọ gbowó fún. ibi tí technology.
1: èmi ò rí owó tí wọ́n ń gbà èmi ò rí lára wọn.
0: kò hàn lára wọn kò hàn lára wọn. ẹ̀rẹ́ lomi ìbá tẹ́lẹ̀ kò jù náà sánásáná ṣùgbọ́n tẹ bá rí àwọ̀ ẹ̀ pélé yìí rí owó. ọ̀rọ̀ mi ò yé yín. àwọn tá a rí lórí fọ́nrán yẹn wọn jẹ tó ń rí 50,000 lóṣù.
1: skill wọn gan ò da.
0: àwọn wọn ni mo sọ ta ló ń ran wọn ṣe yẹn àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni kọ́ọ̀lù yẹn máa tú àṣírí. ṣùgbọ́n àṣẹ yẹn. ní ọ̀sẹ̀ tó lọ yìí èmi gbàgbé wípé kan ti yẹ ìdí iléeṣẹ́ ológun wò tipẹ́tipẹ́ ọ̀rọ̀ yẹn jẹyọ ní senate lọ́sẹ̀ yìí àbábí ònà kan máa yẹ̀dí wọn wò lórí ọ̀rọ̀ owó bí wọ́n ṣe ń náwó pé ká má dá sí. omo
1: Nigeria ni bo la nlo o ni bo la nre o lorile ede yi soro yo wa ti so si ni lenu ko ti bo yo si bayi ah hey awon eyan ti npe wa wole o ameje npe number ta fun awon ti won ti ni number wa ta won na si fe ba wa da si 0916-893-1000 Number Ketari 0911-3-Mary-8-9-3 To, enyite ba kwe wa, lori oro ti are sola no, ia wo, le ye kosi, bo lo sheri, rodo ti, edakwe ma bu nyan wo, o koso ri ofe, kwe an bu nyan bi yo, ekan je kalara wa lo ye ne, kasi mo se soki be bo serinu ati eto abo lasiko yi an so do minera democracy kila le ri pelu eto abo lasiko ta wa yi ba ba gbe se gbe ara won oya ero ta do wa nbe hello hello e ba wa gbo n soke die si
2: kilo le tun lo wa mi kan be kan yin sa ni ke ba fi soko bi se bi mewa abogun se bi to ka o pe kilo le bi ko wa won be kan bu omo dun de nta bi kan ba pa won abi kan ba bombu lulu omo eni se won ti won bi se wa won ra iban kini abe iban yen kan ra ju si won won kan ra so bi photo to ko to pa wo ji je an ko bi ti do abogun awon omo yen wo ko wa se won le tun je ti gbogbo le won a te so pro won ye kini kan kan kan won ti don so da won tun fi won tun
3: ki ni won ni lati ko da je ki pada lo sibi ti won ti wa lati ri jọba ri gbogbo e lori ni fulani lo n da gbogbo e le ki se yoruba ki se ni bo ya mo ti ni kankan e mo tun so e ya kankan e mo so e ya kankan e na e ti e so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so
1: Hello.
4: Ekaro sa o ta
1: lo nbe ati bulletin pe yi sa.
4: O ke bada mi ni so ni.
1: Ah,
0: Ekaro sa.
1: Bro Idowu.
4: Abolorun wa de.
1: Ami lo.
4: Wa mo ni so ni.
0: Baba.
4: Ori akoko mo disagree.
0: Yes sir.
4: Ori the current government and the past and the government.
0: Yes sir.
4: E jo sa nigba ti abasa wa lori oyin sa se a insecurity ise o wa Nigeria yin sa la mere so ni
0: en ati ni laye abasa insecurity o si sugar la awon logun kan na te bi to ma nbe nkan yan
4: okay se ko wa lori so ni
0: yes sir
4: e jo sa because if they are in your computer, a job of looking to civilian. A Johnny Batti, a job of looking one, eh, Urio Yisa. I want for call like there was some uncle with Jenisa, and I did to look at
1: her. I won't be in the repair, eh, down there. Hello? Hello? Ah, what did Ballet know to one? Oh, yeah. Oya won lo nbi hello
5: hello awon mo jade hello o ti ba ni ko awon mo jade ni ke ba ni wa ojo tin o de ma jo mo kan de logo bayi ted bo o ba ke mo ni ko jade o olorun ni ba ni awon na o
1: ami olorun o ko won jade lero hello hello hello hello so o ti anbe hello nbi o
6: hello
1: e karo o
6: e karo sa
1: yes ma
6: yes sa e ko ito sa
1: olorun ni to ta lo npe ati bole tin pe yi
6: ati money ali sa
1: o ya e ba da si papapa
6: e jo sa se yi awon eto ta so e gan awon gba bi le gan mi gan wa te pe a foju si awon mo ni ilu gan fura wa gan a kiri ka fo beri no awon ta ma rin lari ilu wa ma fo beri padari si ja yo ba ta o so ba jo beri bo bi gan ba ngbo mi gba mi yo ba ma sa fa usa ni yo ba o ma sa fa usa ni okay so no awon mo to wa nbe yen kan ba gba won jade aburo pe kan le yen o sa mo no mo se bo se gba jade kan ba gba won mo yen kuro nbe ko ni daru fun wa sa
1: ami olorun ami olorun mo gbadun adura te fi kadi re ko ni daru fun wa lase olodumare hello hello hello
6: hello
1: e ka ro ma o
6: e ka ro sa e ku eto sa o
1: olorun ni to o
6: Olorun aba wa se o de dijo ni taje o
1: ami o
6: e ku eto sa ha o si mo ko fe so ninu eto pe ninu program ta ro ni pe ka go nkan ti olo eni ta pe wa sori eto ni o ba wa so gege bi won se so ka ma da ija eya eya sile so ka de ri ni pe ibi ta won mo ye wa oni koko ko ba wa ko won jade loya kan lafia kọlọrun kọ bá wa ṣe o kò ní jẹ ká fẹ pé ipa fẹ lọ gba a fẹ lọ pa àwọn èèyàn àdá wọn tó kọ
1: o ti rí bété tọ hello
7: apostle
1: Mr. Gbọ́lá
7: apostle
1: ẹ̀yìn tí rí pósítà ti yín
7: ẹ̀yìn láà àmú ẹbọ lápò ní
1: ẹ mọ jẹ yóò fò lọ
7: olóyè kan ní
8: bàbá o
7: democracy agbè yín o
1: àmì o wọn ní democracy
8: agbèwà
7: ibi tó bá wa dé náà láwà yìí iná làjọ ń wò lọ yìí ṣe rí ìjọba yìí sàn lọ kú ìrọ ni olóyè kan ní
1: wọn bí í lè rí
8: mi ò mọ ṣá o
7: orí láti jọ tí wọn ti bẹrẹ ìjọba ìrọ wọn tún wá fáwọn tó mọ wọn pa wọn tún fún wọn ní national hall bàbá máa kan wà gan tí ní bàbá jíjẹ òsì tó ó ń lọ sọ ní tv kan pé refinery port harcourt ń ṣiṣẹ fáwọn tó dìbò jáde ńbẹ wọn tẹ̀ fún national hall náà ẹrí ponagbara rẹnu ọmọkùnrin náà tó mọ ọrọ pa wọn tún fóun náà ní àbàtúndọ daniel bala náà tó mọ ọrọ pa wọn tún fóun náà ní appointment ṣe ìjọba iṣẹ́ ń lọ sùn lọ ni àbí àwọn tó wá tún ọrọ pa náà wọn tún wá fún wọn lápọ̀ nílé lọ
1: tó ilé òun ó yọ lọ ẹ̀sọ́ àjà tètè rí pósítà ti yín náà ká mọ ibi ẹ̀fẹ́ gbà hello ẹ káàárọ̀ sá o aláàjì
8: bàbá mi
9: máa ń sọ kíni kan ní landlord meeting bàbá ti rí àgbà burúkú kò nira ká tó rọmọ burúkú ṣùgbọ́n tẹ́ bá ti lè rí àgbà burúkú ẹyọ kan ẹ lè tí ọmọ burúkú ogún àbí mẹ́ẹ̀ẹ́dógún torí yóò rí ní ṣéèkì die ni o ma initiate awon mo yen ta won ba ti wa ri ti to ku se ti won ere ni ko bu won yo bele si ni tan kiri o ni oro Nigeria yi ti de bi oro ti oleye san ni so ta te n se ifara lek e ba ti da baba sanjo awon ni won da portfolio kale emi ekeji consistency alawa awon ni won gbe wa
0: bene
9: oriṣiriṣi awon nkan ti awon wo pe awon nse nkan yen boya lati le retain because pe ki irori awon to wa ni house ngba yen ku won le se nkan ta won fe ti won mo pe kini yo pada bu won lowo kini yen lo pada wa di oran nisin ti o se bayi ninu structure Nigeria ni suyi ati constituency allowance ati gege bi oro ti oleye san ni so pe ise ti chairman local government ise ni 30 years ago o ju nkan ti governor nse ni lo nisin awon senate ati gbogbo awon ti won wa nbe nisin kini anfani pe won sise fun rulu sugbon gege bi oro ti won ti so ta ba ri na ri pe kin se eya la fe dibo ti den se esin la fe dibo ko ba se pe oluwa wo lo ba wa ta me kila se bo re ti kini ipa re lorile ti muslimi ba dibo fun ko ti se wo nbe o tori kin se pe yo so fun wa pe ka ko lo si idi awo lati tulu se mi in ti won gba lero pelu omo wa ni ajo se gbogbo wa ni isin lati jori nkan to wa nle olohun o du si gbogbo wa
1: to e san ojo oni tiyin e je wo awon eyan wa loju opo ti kanin bani dore ate Facebook won fi oro won fi sowo si wa lori sirisi oludan won ni well done awon ki wa ni well won a fi love fun si o po gan o won feran wa gan to olohun yo feran teyin na o ari Mr. Sunday Idowo won ni eku ise ilu west radio to eshun chonchon bi ojo ona Alaba Yusuf awon na ki wa pe a ku eto Alaba oko iyawo e lati olome to eje ndanu do ba na ka to fi ipe ka fi la hello
10: sa karo
1: e mo karo sa o
10: mo ki yin mo si ki baba oloye sa ti
1: to
0: karo sa
10: lagbo olohun ogbon e o ni ga
0: amen na sa
10: ewo gbogbo aroye ta ti se latodun yi awon akiyesi temi nbe ni pe eri bi yoruba lede gbe agbagba ba ti dagba dibi ba ti oniru omo eni la fi le lowo e mo pe awon ti won kura won jo fun awon se yi awon ti to n ku gbogbo won ti n paro egbe paro ojuga kiri e mo pe ojo ori won si wa nbe won o faye le fun awon odo o ki won faye le fawon odo ni won ba faye le fawon odo ko si oto kan ninu gbogbo ohun ti won gbe dani ti won lawon se oto obe gan niyen se ri ka gbagbe kelesimesi kẹrin kẹrin muslim christian eja gbagbe yen e je ki won wa fun won faye le fun awon odo kẹwọn ojú lẹsẹ kan máa wo ohun táwọn ọdọ yẹn máa jẹ ṣùgbọn torí ìjẹkújẹ àti mọdàrẹ nìkan ni ò jẹ kó lè kó ń bẹ àdúrà ni a máa gbà kó lọrun lóògùn àrè kó lè mọ mọ ó dàbọ.
1: Tọ́ ẹ ṣeun ojú òní tìyín ẹ mọ́ bínú ẹ̀yin tẹ́ ń pè wá nílé gbé ìpè kankan mọ́ labalà bíi ẹ mọ́ bínú torí ọlọ́run nílé gbé ìpè mọ́ àdúpẹ́ àdúpẹ́ pé òkun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa àmọ́ eléyìí la fẹ́ fi káàdì ètò tààrọ̀ yìí lẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń sọ fún wa wípé bá a ṣe ń sọ̀rọ̀ yìí náà tí a sì ń sọ wípé báyìí ló ṣe yẹ orí báyìí ló ṣe yẹ kó rí wọ́n máa ń bi wá léèrè wípé àwa súnmọ́ àwọn olóṣèlú o àwa náà lè sọ wípé eléyìí kò dá eléyìí ò dá àmọ́ àwa máa sọ nǹkan kan àwa yìí solóṣèlú a sì ṣetán láti ba ẹnikẹni jẹ àwa yìí solóṣèlú a sì ṣetán láti sọ wípé eléyìí o bó ṣe jẹ ni o eléyìí o báyìí ni ò ṣe jẹ o o àfi lè ràn wa iṣẹ táwa tọlọrun fi ran àwa òní wípé ọlọrun ọba òun ni a fi ní mọnà ti abasi ti loye wipe to eh eleyi e wo fi o yo si so eso rere ko buru baba so wipe e wo fi ta wa ko owo wa sara ogiri pe e ka wo eyin na lo wo ati mo se bo re e lo wo awon nkan to ti se seyin o e gbe eya sile e gbe esin sile e ja jo dale ka jo tun sa se e ri be abe e ri be ta ba se leun emi o ro pe o mu ese dani oloye le kan so ni
11: baba
1: ninu idibo odun tin bo yi awon eyan mo sa sise
11: be
1: mo si fe ke ba ntan mo le si laarin iseju die to ku ka to ma lo opolopo asise ti mo nse re ninu eto idibo egbe ni opo mo ndibo fun ke se eyan ninu egbe mi eh baba re nikan to se nkan ti o da eh awon eyan le ti tori e kan ni egbe un o da to si je wi pe ninu egbe un awon eyan re na si nbe nbe a le ri egbe kan to je wi pe ari enikan o se nkan to da awon eyan so pe egbe le ni e mo tele o wo lo fi to si je pe awon eyan bi awon na ti ro si be won fe lo ko enikan lati bi emi wa ke si wi pe asise ta mo nse nu tẹlu mi ba ti ri pe fun apẹrẹ ni isin boye egbe kan jade awon eyan ti wa wo pe eni ti o jade ninu egbe yi o ologbe asia are dani eyan re ni o won wa ti tori e won o dibo fun
11: gbo
1: awon egbe dele te ba si wo daada se mo pe o ti se akoba fun wa lorilede Nigeria lopo lopo ta lo ya dibo fun ninu idibo 2020 se egbe ni abawon eyan ni a mo wo pe ninu egbe alata eleyi da fun are ninu egbe elepo eleyi o da fun senator apabi ninu egbe eleja senator apabi o da eja gbe awon senator senator ninu egbe kale egbe elepo egbe alata egbe oniyo tegbe elepo lo da nbi legbe ton tegbe wo lo da ategbe alata lo da ni ti habel tegbe wo lo da tegbe oniyo lo da se ro wi pe baba se lohun lori ede Nigeria o le so esore fun wa oloye le kan so ni
11: e seun atokun egbe ko lo n sejoba o eyan lo n sejoba
1: eyan ni abiesi
11: ami ma n se ise kan egbe to logo mo fe se egbe ori
1: egbe to logo
11: iyen ni gbedo to ti bile te ba tori pe are to wa nbe o e se edigbo fun gomina se are yin la ba gomina sejoba ipinle
1: abiesi olodumare
11: en to ba pe yin fun house of assembly oneke fi sibe en to ba pe yin fun house of reps oneke fi sibe en to ba pe yin fun senate oneke dibo fun governor oneke dibo fun president oneke dibo fun e fi egbe sile mo se ma so ni abe ijoba pdp
1: ayo
11: ani obasanjo ani yaradua ani gulo jonathan ise ijoba ameta ofe kan kan jora ebi je kan le bi won kale
1: apc
11: ni apc ati ni buhari ati ni tinubu ise ijoba meji ofin kan kan jora won kale gbe lo nse ni gbogbo awon pdp yan bakan na ijoba se kale gbe lo nse ni o ati buhari ati tinubu bakan na ijoba se le so ba ri be ko ri be e ka wa je ko ri wa pe eyan lo nse ijoba e fe gbe sile
1: oro ti won mo fi ntan wa wi pe be ba ti se latoke ẹjẹ kó wá látòkè káyé
11: o lè ṣèlú ẹtẹtí sọrọ tán ẹnà fi ń tàn wá ni wọn fẹ kéle tí wọn kún ni kan fi máa milẹ kiri gbé top to bottom làwọn ṣe
1: gbé
11: gbogbo wọn làwọn kó
1: eléhùn ó tiẹ̀ da láti fi fọwọ́ kọwọ́ láti fi gbé nǹkan fògùn náà
11: ojú ẹsẹ̀ tí pẹ́ta ṣe ń ju síbẹ̀ ayé wọn buwọ́ lu
1: wọn ní tásìrí ara wọn
11: kábíyèsí
1: olódùmarè ó yà á fọn ká ní báyìí
11: ká fọn
1: ká fọn bò ká
11: bẹẹ ni fún àǹfààní ti wa náà dẹ̀ ló máa jẹ
1: abc olódùmarè tọ àwa ti ń sọ òótọ ọrọ fún yóò ẹyin ọmọ nàìjíríà ẹ wò wọn fín dáadáa ọyá látòkè désàlẹ ẹgbẹ wa ni
11: àtọmọtẹ òwúlò àti tí ò wúlò ẹgbẹ kan àṣìṣe lábẹ yẹn
1: abc olódùmarè abc tọ àwọn ọmọ kọ ìka tiwa sára ògiri ẹ máa kà á kẹ ẹ máa túmọ rẹ bẹẹ bá sì lè kà á dáadáa tẹ̀sí túmọ̀ rẹ̀ ẹ̀ rí wípé dídùn oni adun yo si tun so Samuel ti wole ko to de pe a mo bara waja e mi si ri mo jaja o pe yin te pe mi na de wa ba nbija to sport ifunra re e ja wa mo lo le oloye le kan so mi
0: be ni e seun to kun
1: e ba nda
0: eyin te ba gbo te ni e seun lagbara olohun to olohun ba tu fi ye ka ye si ma jaye se ton bo a pade
1: taye ba sin jaye teyan deyan to la se olodumare wa la mo wa eyin la mo ba tele se abenawo a fi inu banuje o a ni ba inu banuje ire lori le de Nigeria ire lord e gbogbo wa o dabo

tó. Ẹ kú ilé o. Ṣèbọn lẹ́kù ilé báyìí là ń kí ara lé. Ẹ kú ọ̀nà ṣùgbọ́n là ń kí àwọn èrò ọ̀nà. Ni mo tún fi ń kí gbogbo ẹ̀yìn ara ọjà. Àtúnkù bójú ọjọ́ ṣe rí o. Àtúnkù ojúmọ́, àtúnkù ojúmọ̀mọ́. A tún wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọba tó tún dá wa sí, tó tún kà wá yẹ di ọjọ́ òní. Ẹ rí pé gbogbo ìlàkàkà ẹ̀dá láti là láti jẹ èèyàn. Láti jí lọ ọjà látàárọ̀. Ẹni tí ó wà rin mú yóò ti jí lọ látàárọ̀. Nítorí kí gbogbo ẹ̀ lè dáa náà ni. Ni mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ pé ẹ káàbọ̀. Kùlé. Ètò ojú ọjà. Ó ní ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ ìkànnì West Radio 89.3 FM. Orúkọ aláṣẹ àti olùdarí ìkànnì tá a wà yìí. Àti lórúkọ GM Ayọ̀ Emmanuel Ojo àti lórúkọ àwọn lọ́gàlọ́gà tó wà ní kànnì ni mo fi ń kí n pé ẹ káàbọ̀. Ẹ kú ilé o. Àsìkò ọ̀nà. Láwọn kan wà tó. Ẹ ti mọ̀ pé ètò ojú ọjà. Gbogbo bó ṣe ń lọ nínú ọjà pátápátá mọ́lámọ̀ láǹfààní láti mọ ọjà yín sí. Pé a sọ pé bóò láṣẹ mọ́ ṣe tó jẹ́ pé ìwọ tó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ oko òwò. Bóò ló ṣe lè bẹ̀rẹ̀ pẹ̀lú owó péréte. A tún ti wá ń gbà wọ́n ìgbésẹ̀ láti lè mọ ráwọn bàbá lọ́jà kọ̀ọ̀kan. Àmọ́ lónìí yìí, mo láǹfààní láti gbé àlejò ńlá kan wá. Láti lè já tún ṣe mọ̀ pé bóò àtàwà náà bá fẹ́ dókòwò. Ẹ rí pé lọ̀sẹ̀ tó lọ aṣọ̀rọ̀ nípa bóò nìyàn ṣe lè máa dókòwò adìẹ nínú ilé rẹ̀. Àmọ́ lónìí agbéra pa àlọsínú ọjà agbé ni. Ìṣe ọjà kan tó tóbi ní ilẹ̀ Ìbàdàn. Tó jẹ́ pé kò sí ohun tó lè wá lọ síbẹ̀ tó ní rírà. Tó jẹ́ pé tó bá fẹ́ bẹ̀rẹ̀ oko òwò. Kò sí ohun tó wá lọ sínú ọjà agbeni tó ní rí.

0: sẹ́rí ọjà gbè ní ó wà ní ìjọba ìbílẹ̀ apá àríwá ìwọ̀ oòrùn the northwest local government. Ibẹ̀ náà ti ná kí wá làwọn ohun tí wọ́n ń tà nínú ọjà gbé nìyí. Ẹ mọ̀ pé ẹlòmíì wà yóò fẹ́ sòkú àná yóò fẹ́ ṣe ìdíkó mọ́. Ẹlòmíì ò tún fẹ́ ṣe surprise gan. Ààbò ìbò mo ti lè gẹ́ẹ̀tì àwọn tí mo lè lò. Nítorí pé mọ̀ bí àpò wa ṣe rí lásìkò yìí tó ẹ pé à ní lọ ra ìṣọ ká lọ ìṣọ aláṣọ ká wá láàfin bẹ̀ láti fẹ́ lọ rè lò.
1: Ìfòkífò tá a bá wà ká rántí ẹni tó lẹ̀mí tó fún wa.
0: Wọ́n lónìí gbogbo ẹ̀lẹ́gbọ̀ pátápátá. Aláǹfààní láti gbé ọ̀kan gbàgbé ni wọ́n wà ní kàlẹ̀ báyìí.

0: bá wá kó nǹkan báyìí o èrè báyìí a ní àrídájú báyìí pé àwa náà a dín owó wálẹ̀ fún yín a mọ̀ ta fún yín lówó tí ò gara dáadáa a padà pè yín lẹ́yìn ẹ̀yìn tún gbé bàbá wa.
1: Kò sí ọ̀nù ẹni tàbí bá pé wàá jẹ yín.
0: Tó ẹ ṣe mo kí gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa pé ènìyàn ṣe ọlọ́bẹ̀ ṣe rí pé àwọn àǹfààní méjì mẹ́ta òun la ti sọ láti lè ṣe fún ẹni tó bá fẹ́ bẹ̀rẹ̀ okoòwò ìgbà tí ó bá tún fi di ọjọ́ mẹ́jọ látùn láǹfààní láti mọ tẹ síwájú ìṣọlá adẹ̀rìnkùnlé lórúkọ tèmi o.

lásán o. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kọ̀ǹgàgbọ́n màgbẹ́ Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọlé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti pin àpò ajílẹ̀ èyí tó ju 80 lọ fún àwọn àgbẹ̀ ní apá gúúsù ìwọ̀ oòrùn. Orílẹ̀-èdè olómìnira Congo fẹ̀hónú hàn lòdì sí àtúnṣe ìwé òfin ó sì padà sí wàhálà. Orílẹ̀-èdè Amẹ́ríkà àti Venezuela wọ́n pawọ́pọ̀ gbé ìgbésẹ̀ láti gbẹ̀mí lẹ́nu olórí kọ̀ọ̀kan eléyìí tí wọ́n pe ohun ṣọṣẹ́ lọ́pọ̀ ìlú ní ẹni tí í ṣe nínú Guerrero. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè South Korea wọ́n ti dájú ẹ̀wọ̀n 30 ọdún fún lórí ète rẹ̀ nípa bàálù òféèfé dírònù nílùú Pyongyang. Nínú òyèrè ìdánwò fún ìdánwò ife ẹ̀yẹ àgbáyé Brazil Vinicius Ondukoko. Ní báyìí ẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti fi kún akitiyan wọn lórí ìgbélárugẹ ìpèsè oúnjẹ àti àfikún okun ààbò oúnjẹ pẹ̀lú bó ti pín àpò ajílẹ̀ tó jẹ 180,000 fún àwọn àgbẹ̀ olóko kéékèèké ní tìbútòrò apá gúúsù ìwọ̀ oòrùn lábẹ́ ètò ìrànwọ́ nǹkan oko ti àgbéṣe ìrètí ọ̀tún tó pè ní FISP. Ètò ọ̀hún tí wọ́n ṣiṣọ́ lójú rẹ̀ lọ́jọ́bọ̀ tó lọ ní ìlú Adó-Èkìtì nípasẹ̀ àwọn àjọ tó ń rí sí ìṣúná ìdàgbàsókè ohun ọ̀gbìn lórílẹ̀-èdè yìí wọ́n pe wọ́n gbé ètò náà kalẹ̀ láti ṣèrànwọ́ fún àwọn àgbẹ̀ lákòókò òjò lọ́dún 2026 àti láti mú àdínkù bá iye owó ìpèsè oúnjẹ tó ń ti àfikún okun iṣẹ́ ọ̀gbìn. Ọ̀gá àgbà àjọ NADF ọ̀hún tó ń rí sí ìṣúná ìdàgbàsókè ohun ọ̀gbìn ìyàn Muhammad Abu Ibrahim ó wá sọ̀rọ̀ níbi ètò náà lórí bí ìdásí ọ̀hún bó ti ní í ṣe pẹ̀lú àrídájú pé nǹkan ọ̀gbìn náà ó dé ọ̀dọ̀ àwọn àgbẹ̀ tó yẹ láti bá rí ìmúdára nínú ìpèsè nǹkan oko wọn. Gẹ́gẹ́ bó ti wá wí ìpín àwọn ajílẹ̀ náà ó lọ ní ìlànà pẹ̀lú àgbéṣe ìrètí ọ̀tún Ààrẹ Bọ́lá Tinubu èyí tí wọ́n fi mú ààbò oúnjẹ ní pàtàkì tó fi mọ́ àyípadà iṣẹ́ ọ̀gbìn àti ìdàgbàsókè ọrọ̀ ajé wa. Àwọn àgbébọn ní ìròyìn gbé pé wọ́n gbẹ̀mí lẹ́nu ènìyàn kan tí wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ ní agbègbè Gahala àti Ga Òkè Aba ní ìjọba ìbílẹ̀ Isuin ní ìpínlẹ̀ Kwara látàrí ìkọlù àwọn àgbébọn. Gẹ́gẹ́ bí ìròyìn ti gbé ìkọlù ọ̀hún ó tàn dé ìlú Fàmọ́lẹ̀ níjọba ìbílẹ̀ Ifẹ̀lódùn. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adékìmí Òjó ẹni tó jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ náà lánàá òde yìí ó tọ́ka sí pé àwọn ikọ̀ aláàbò ti ń sa gbogbo ipá wọn àti akitiyan wọn láti rí i pé wọ́n dóòlà àwọn ènìyàn náà kí wọ́n sì fọwọ́ sí kún òfin mú àwọn ọ̀daràn tó lọ́wọ́ nínú iṣẹ́ láabi ọ̀hún. Àwọn ará ìlú àwọn náà sọ̀rọ̀ lórí ìbíkọlù ọ̀hún bó ti kọjá iye òǹkà eléyìí tí àwọn ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ pẹ̀lú ìtọ́ka sí pé ogunlọ́gọ̀ àwọn ènìyàn ó ní wọn kó lọ láwọn agbègbè tọ́rọ̀ kan ọ̀hún. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò farapa lánàá òde yìí nílùú Congo níbi ìwọ́de lòdì sí ètò ìjọba lórí àyípadà ìwé òfin èyí tó fa ìgbésẹ̀ àwọn ọlọ́pàá láti tú wọn ká níbi wàhálà tó bẹ́ sílẹ̀ pẹ̀lú àwọn tó jẹ́ pé olólùfẹ́ ìjọba. Ààrẹ Félix Tshisekedi tó jẹ́ ẹni ọdún 62 tó sì ń ṣe sáà kejì rẹ̀ lọ èyí tí ó parí lọ́dún 2028. Ìròyìn wá ṣàfihàn pé Ààrẹ Tshisekedi ó kéde láìpẹ́ yìí pé òun yóò gbà láti ti ọwọ́ iwájú nínú mímọ́ darí orílẹ̀-èdè náà fún sáà kẹta lẹ́yìn ìpàdé ìdìbò fún àtúnṣe ìwé òfin wọn. Tẹ́ ẹ bá gbàgbé ẹ ó rántí pé púpọ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ló ti parapọ̀ lóṣù tó lọ láti fi mọ̀ sọ̀kan lórí lílòdì sí ìpinnu àti ìgbò tàbí ṣe ìdìmọ̀ agbára. Lánàá òde yìí àwọn igun afìmọ̀sọ̀kan tán pè ní C-64 wọ́n péjọ ní olú ìlú Kinshasa láti fẹ̀hónú hàn lórí ìyípadà ìwé òfin. Ẹ̀wẹ̀ àpéjọpọ̀ wọn dá wàhálà àti rògbòdìyàn sílẹ̀ láàrin àwọn alátakò tó ń ti àwọn ajìjàǹgbara tó nífẹ̀ẹ́ ìjọba tó ń ti bí àwọn ọlọ́pàá
mo ti ni lati yin afefe taju taju si awon oluwode na awon alase apa gusu orilede america ti le ise ijoba to nri si ibare ni soro lu venezuela won safihan pe olori kokan ti won pe ni trendy arakua won pe awon ti gbe mi lenu re ninu ise ajosepo se laarin orilede america ti venezuela iko tun dasile didun venezuela oni orilede america pe ni iko awon agbesunmomi eyi to wa kaakiri to si n sose nilu colombia peru ati chile ile ise ijoba ohun won fi royin lede pe ise ajosepo awon ohun lo waye ni apa gusu ila orun ilu bolivar pelu iranlowo ati atileyin to waye laarin awon orilede mejeje ti agbagbagbe e ranti pe aare orilede america donald trump o foro lede lanu ode yi loju opo truth social re pe awon omo ologun orilede america won se ikolu gbemigbemi si olori awon iko na ile ejo south korea ti daju ewon 30 odun fun are tele re yun sokyo lori esun to ni se pelu balo fefe dirona awon omo ologun to ran lo si lo pyongyang lati da nkan miran sile lori ikuna re nipa ikede ofin akoso ologun ninu osu keji lodun 2024 gege bi akojopo royin ti gbe ile ejo to wa laarin gbogun so esun tan fi kan nipa asilo agbara to nti awon esun miran yun o se ko si gbogbo iwa na atawon esun na agbejoro re wa pe ko buwo lo igbesi ohun o ninu osu keji ile ejo south korea won daju ewon gbere fun yun leyin ti won kefin pe o je bi esun eyi to ni se pelu igbiyanju lati lo ofin akoso awon omo ologun won yo nipo lodun to lo to si fa eto odibo eleyi ti are Lee Jae-myung fi jawe olubori ninu iroyin re daraya lagbaye ala moroko lati pada fun idije ife eye agbaye o pada de mimuse loni bi ko atlas lion bi won ti mo dojuko olubori e marun ototo brazil eyi ti o safihan bi nko se lo fun won nibi ipolongo idije ife eye agbaye ajo fifa todun 2026 odun merin leyin ti won fitan bale bi orilede adulawa akoko lati de idije to sumo asikagba ti ife eye agbaye moroko pada sinu idije na gun si yo dije ni gbangan MetLife ni apa ila orun Rutherford to wa lara agbegbe New York adari ere bolu alafesegba Slovenia Slavko Finishi oni yo si mo sakoso idije na

0: pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán òní ṣùgbọ́n kí n tó
1: máa
0: lọ ẹ̀gbọ́n lẹ́ẹ̀kan sí i. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣàfikún akitiyan wọn lórí ìmúgbòòrò ìpèsè oúnjẹ pẹ̀lú ìpín àpò ajílẹ̀ 180,600 fún àwọn àgbẹ̀ olóko kéékèèké ní tìbútòrò apá gúúsù ìwọ̀ oòrùn lábẹ́ ètò ìrànlọ́wọ́ nǹkan oko àgbéṣe ìrètí ọ̀tun. Àwọn ẹgbẹ́ òṣèlú alátakò nílùú Congo farapa níbi ìwọ́de lòdì sí ètò ìjọba lórí àyípadà ìwé òfin. Àwọn ọlọ́pàá wọn tún wọn ká lẹ́yìn tí wàhálà àti ìkọlù bẹ́ sílẹ̀ pẹ̀lú àwọn alátìlẹyìn ìjọba. Àwọn aláṣẹ apá gúúsù orílẹ̀-èdè Amẹ́ríkà àti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ ìlú Venezuela wọ́n ṣàfihàn pé olórí ikọ̀ Tren de Aragua àti Gbẹ́mímì nínú ìkọlù àjọṣepọ̀ tí àwọn ṣe pẹ̀lú orílẹ̀-èdè Venezuela. Ilé-ẹjọ́ South Korea wọ́n dájọ́ ẹ̀wọ̀n 30 fún ààrẹ tẹ́lẹ̀rí Yoon Suk Yeol lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ríran bàálù òféèfé jíròrò àwọn ọmọ ológun sí Pyongyang láti dá nǹkan mìíràn sílẹ̀ lórí ìkùnà ìkéde
1: ogun
0: fi àkóso àwọn ọmọ ológun rẹ̀ lóṣù kejìlá ọdún 2024. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé, àlà ife ẹ̀yẹ àgbáyé Morocco padà wá sí ìmúṣẹ lónìí bí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atlas Lion bí wọ́n ti máa kojú olúborí ẹ̀ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ Brazil nínú ìdíje tí ó ṣàfihàn bí nǹkan ó ti lọ fún wọn nínú ìpolongo ìdíje ife ẹ̀yẹ àgbáyé àjọ FIFA tọdún 2026. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán òní. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kẹ́misọ́lá Williams. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893 lójú òpó Facebook wa Wells Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com fún àwọn ìròyìn eléyìí tí o bá ṣojú yín tí ẹ fẹ́ kàn sí wa lórí ẹ̀ ẹ kàn sínú kulu ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 09168932000. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọ́ Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú ká.

0: pàwọlé lọ́nà ìrọ̀rùn lọ́sọ̀ọ̀sẹ̀ nípa lílo ojú òpó mobile app kan ṣoṣo. App náà là ń pè ní Bill Station. Àti pé lónìí, a ń ṣe àfihàn gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ṣe lè darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn èèyàn láti mọ fi app yìí pawó wọlé.
1: Ọdún 2026 náà tún ti ń lọ. Kí ló wá dé tó jẹ́ pé sálárì nìkan náà là á jókòó ti sálárì ká tó lára data àtúnsanwó ná owó mọ́tò owó oúnjẹ. Sálárì ti tán àfi bí afẹ́fẹ́ ní fò lọ. Jẹ́ ìwà níwá nǹkan míì sọ̀rọ̀ ayé mi báyìí. Mo gbọ́dọ̀ wọ́nà tí owó mọ̀ gbà wọlé yàtọ̀ sí sálárì tí ń wọlé lẹ́ẹ̀kan lóṣù yìí.
2: Túnde, ó kí ìṣòro rẹ ti di pẹ̀tẹ́lẹ̀. Ìwọ kò download Bill Station.
1: Bill Station, èwo ni tún jẹ́ báun?
0: Bill Station lójú òpó kan tá a fi ìlànà ọlọgbọ́n gbé kalẹ̀ láti ṣe àmójútó gbogbo ìdúnadúrà owó rẹ̀, eléyìí tí ó ràn lọ́wọ́ láti mọ iye owó pa wọlé, láti fowó pamọ́, àti láti ṣe àmójútó gbogbo ìdúnadúrà rẹ lójú òpó kan ṣoṣo. Ṣùgbọ́n wá tẹ́tí níbẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi dáadáa o. Pẹ̀lú ìlànà sọ fún mi kí n sọ fún ẹ ti Bill Station, eléyìí tí a mọ̀ sí referral program, ìwọ náà lè mọ rí owó tó tó 5,000 naira, 5,000 naira pẹ̀lú èèyàn mẹ́wàá tó o bá sọ fún ní kété tí wọ́n bá ti forúkọ sílẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìdúnadúrà.
1: Ẹni sùúrù 5,000 naira 5,000 tanyanyan látàrí pé mo sọ fún yàn èèyàn mẹ́wàá. Ẹ ṣàlàyé kíní kó yé mi o.
2: Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí, kò sì tí òdiwọ̀n fún iye tó lè máa gbà wọlé. Bó o bá ti sọ fún èèyàn 20, ó máa gba 10,000 naira 10,000 naira. Tó o bá tún wá sọ fún èèyàn 100, ó tún fi 1,000,000 naira ṣe ìfàjẹ 50,000 naira. Ọgọ́rùn-ún àwọn ènìyàn ni wọ́n ti ń lò ó, tí wọ́n sì ń rí ọ̀pọ̀lọpọ̀ owó pa wọlé lóṣooṣù.
0: Ṣùgbọ́n ṣá o, Bill Station kì í ṣe fún pípa owó wọlé nìkan. Ó lè ràn yín lọ́wọ́ láti fi owó pamọ́ nílànà ayébáyé tá a ti mọ̀ ní àjọ tàbí ẹ̀sùsú tàbí owó alájẹsẹ́kù. Yálà lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lóṣooṣù, kò sí wàhálà bàbá alájò tí ì dé, kò sí ká mọ lérẹni káàkiri ká tó gbowó àjọ. Ohun gbogbo ló ti wà létòlétò. Torí lójú ẹsẹ̀ lórí owó rẹ gbà tó bá tó àkókò láti gbowó àjọ rẹ láìsí ànlérẹ ni kì í.
2: Pẹ̀lú Bill Station, ó sì lè gba owó kó o fowó ránṣẹ́ tàbí kó o ra data àti owó ìpèlówó pọ́ọ̀kú, sanwó iná tàbí cable TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Tó túmọ̀ sí wípé data ya ọ̀pọ̀ dáadáa lórí Bill Station.
2: Bẹ́ẹ̀ni, ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn sì ni wọ́n ti ń lo Bill Station láti ra data wọn nítorí pé ó rọjú, ó sì yára.
1: Ẹni sùúrù ó yìí kún ní òṣòro mi o. Tí mo bá fẹ́ wá ra fóònù àbí àwọn ohun èlò ilé tí owó mi ò sì sí ìpín ń kọ́ kí ni ń ṣe.
2: Túnde, ìyẹn ò kí ń ṣèṣòro. Lórí Bill Station, o lè jàǹfààní ràá báyìí kó o sanwó bọ́báyá. Èyí tá a mọ̀ sí buy now pay later. O lè ra fóònù tàbí ohun èlò ilé tó o bá nílò lénìí kó o sì máa sanwó díẹ̀díẹ̀.
0: Ẹ̀tún wá gbọ́ pàpà ń bari bẹ̀ o. A tún gbé Bill Station kalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ olókòwò àtàwọn oníkàràkátà tó bá jẹ́ pé ìwọ ní ṣọ́ọ̀bù, iléeṣẹ́ kékèké tàbí oníléeṣẹ́ ńláńlá. Bill Station ìní ó fún ọ láǹfààní láti wọ ojútùú sí ọ̀kan ọ̀jọ̀kan ìpèníjà tó o bá ń kojú. Pẹ̀lú Bill Station Business Solution, ẹ lè ṣe àwọn nǹkan wọ̀nyí: gba owó yá láti fi ṣe àmúgbòrò okòwò rẹ tá a mọ̀ sí business loan. Ẹ lè gba ẹ̀rọ POS machine láti mọ fi gba owó lọ́wọ́ àwọn oníbàárà yín. Ẹ tún lè lo ìlànà ràá báyìí kó o sanwó bọ́ báyá láti fi ra àwọn ohun èlò tí iléeṣẹ́ rẹ nílò. Ẹ sì tún lè lò ó láti mọ fi sanwó àwọn òṣìṣẹ́ yín lọ́nà ìrọ̀rùn lójú òpó app yìí kan náà.
1: Tó túmọ̀ sí wípé àwọn iléeṣẹ́ ńláńlá náà lè lo Bill Station àbí.
2: Bẹ́ẹ̀ni, àwọn iléeṣẹ́ ńláńlá lè lo Bill Station láti lè san owó àwọn òṣìṣẹ́ wọn lọ́nà ìrọ̀rùn.
0: Bákan náà, Bill Station tún fún yín láǹfààní láti lo àwọn nǹkan wọ̀nyí: gba virtual card, ìyẹn káàdì orí ayélujára tó ń lo owó dọ́là láti fi gba owó tàbí fowó ránṣẹ́ nílé òkèèrè. Ẹ tún lè gba owó tàbí fi owó ránṣẹ́ jẹ́kẹ̀jẹ́rú àgbáńláyé. Ẹ lè ṣe àmójútó okòwò yín lórí app yìí kan náà. Ẹ tún wá gbọ́ o, lọ́wọ́ yìí Bill Station ni ló sì ń ṣe kóríyá fún àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀. Tí wọ́n bá ti gba app Bill Station tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lò ó, ní kété tẹ́ ẹ bá ti gbà á, tẹ́ sì ṣe àkọọ́lẹ̀ orúkọ yín, ẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìdúnadúrà nìyẹn. Bákan náà, lẹ́kùn bẹ̀rẹ̀ sí ní rí owó gbà wọlé nípa sọ fún mi kí n sọ fún ẹ tá a mọ̀ sí referral. Fún ìdí èyí, wọ́n náà mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ báyìí lọ sórí Google Play Store tàbí Apple App Store. Tẹ Bill Station BILL Station, download rẹ̀, kó o sì forúkọ sílẹ̀, kó o sì bẹ̀rẹ̀ sí ní rí owó pa wọlé lónìí lónìí.
2: Máa gbowó,
1: máa fowó pamọ́.
0: Bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso ètò ìnáwó rẹ ní ìlànà ọlọgbọ́n pẹ̀lú Bill Station. Kàn sí www.thebillstation.com tàbí kẹ kàn sí wa lójú òpó WhatsApp pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0916-858-1914.
3: Bill Station, ojú òpó kan ṣoṣo fún ìdúnadúrà lọ́nà ìrọ̀rùn.
4: Think thinking of an all-in-one digital platform that fits your lifestyle and makes everyday payments simple, reliable, and fast?
5: Oh, wow. Yes, please.
4: Allow me introduce you to BillStation, your one-stop digital payment solution for individuals and businesses. Built to simplify payments and services for millions across Africa. With BillStation, you can buy cheap airtime and data, pay electricity bills, send money instantly, make online payments, and book flights and hotels. Enjoy our overseas airport pickup services, interstate bus ticket sales, and event tickets, all on BillStation. Fast, simple, reliable.
5: Wow, that's amazing.
4: Visit www.thebillstation.com. Download the BillStation app on the Apple App Store or Android Google Play and get welcome bonuses when you sign up. Enjoy fast customer support and a seamless user experience every time. Get in touch with us today.
6: Email thebillstation175@gmail.com or sales@thebillstation.com.
4: WhatsApp 091-6858-1914. Bill Station. Your world, your money, one station.
7: 89.3 FM, your preferred wholesome radio.

Kylian Mbappe. Balogun ikọ̀ orílẹ̀-èdè Faransé. Ó ti jáde kìlọ̀ fún àwọn akẹgbẹ́ rẹ̀ pé Faransé ò fura pásá diwe ti pásá janu. The France Forward don't talk sí ẹ̀ṣọ́ra fún Sẹ́nígà o. Kìí ṣe torí pé wọ́n burú o. Bá ń sọ̀rọ̀ orílẹ̀-èdè tó mọ bọ́ọ̀lù gbá. Tẹ́ bá farabalẹ̀ wo orílẹ̀-èdè Senegal. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ wọn sáré láti beginning to the end. Wọ́n ní san wọ́n léegun lẹ́sẹ̀ o. Kylian Mbappe don't describe Senegal as a great team ahead of their FIFA World Cup group eye opener. That one will go stop for the New York New Jersey Stadium. Ìyẹn lọ́jọ́ Tuesday ní June 16. Gagagaga o. Now the Real Madrid star they acknowledge that one today. Gagagaga. When he open his mouth to talk, he say, more respect gbogbo àwọn tájọ́ wà ní group o. Ní group I wa rẹ, I respect everybody. Ṣùgbọ́n tí n bá sọ̀rọ̀ orílẹ̀-èdè tí mo bẹ̀rù jù. Ní group ta wà yẹn na Senegal gangangangan o. Nígbà kan bí pé kí wá ní reaction ẹ lórí ta ló gba AFCON dání ò ní èmi ò mọ kankan pa ìyẹn o. Ṣùgbọ́n nǹkan tẹ́mi mọ̀ ni pé kíni Senegal na one kind country wey be say you no wan do wetin. Ẹ fẹ́ kó yan wọn kéré o. Kójú yín má lọ ṣe kíni kó má lọ bó ní gbòòrò ayé. Ẹ jẹ́ ń kúrò lórí ibẹ̀ yẹn, ẹ jẹ́ ń lọ sí orílẹ̀-èdè Portugal. Rio Ferdinand. Rio Ferdinand ti ní Cristiano Ronaldo. Pàdí mi ló jẹ́ o. Láti ọjọ́ pípẹ́, you be my personal person. Ṣùgbọ́n ṣó gbọ́ advice ọmọ ìyá. Ọmọ ìyá mi gbọ́ sílẹ̀kùn etí rẹ̀ kó gbọ́ o. Tí Portugal bá fẹ́ gòkè tán bá fẹ́ rọ́wọ́ mú. Ní ìdíjele àgbáyé tó ń lọ lọ́wọ́ yìí, if Portugal won win cup o. Ó fara mọ́ ni o, kí wọ́n máa lò ó bí sọ́ọ̀bù kó mọ̀ ṣiṣẹ́ super sub. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àgbà ọ̀jẹ̀ nínú ikọ̀ orílẹ̀-èdè Portugal, ó láṣẹ àti agbára láti làlé kóòtì lọ́wọ́ o. Wípé kóòtì ẹ wo ẹ máa start mi ni o. Ó ní ṣùgbọ́n ọmọ ìyá mi má ṣèyẹn o. Ìyá kan kò bá ni. Ṣọmọjọ́ orí rẹ̀ UB41 years old, Cristiano Ronaldo. Na Ferdinand, Rio Ferdinand, they follow and talk. So, he say, oh, they woo me. But, I say, oh, woo me, Kingland. Now, say, kini, Kingland, win the title, yeah. Chibonga, gabi, padi, mi to, je. So, bafe ki, Roberto Martinez. Inye, coach, inye, kori, sheshe. Faramo, kono, gabi, sob. Nigba, ti, kini, on bafe, yi, wako, gbi, o, wole. Kò dẹ̀ ṣe kíni kò mú pọ́ìntì wálé kò mú bó ṣe lọ nìyẹn o. Ṣùgbọ́n tí Cristiano Ronaldo tó bá lọ ń dúró ní dúró wípé kíni mo máa start ni mo máa start ni. Ọmọ ìyá mi ó máa ṣọ̀kẹ́ bákan o. Ó kàn fi tiẹ̀ kó bọ̀ orílẹ̀-èdè Portugal. Paul Pogba. Òun náà ti tẹnubọ̀ ọ̀rọ̀ World Cup yóò. Ó ní ẹ wò ó. A bá ń sọ̀rọ̀ orílẹ̀-èdè Faransé. Ẹ mọ̀ pé ó wà lára ikọ̀ tó gba ife ẹ̀yẹ. Forílẹ̀-èdè France. Ó ní ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ settings ti lọ́wọ́lọ́wọ́ yìí. Ṣé France yìí. Team ti France ń kó lọ 2026 World Cup yìí. Ẹ wo. Ká mọ̀ parọ́ tán ara wa jẹ. Àwọn náà fẹ́ strong jù. At least ta ba ti ni lati 2006 ta ti ri orílẹ̀-èdè France mura si 2000 energy 2000 o lati 2006 ta ti orílẹ̀-èdè France squad ti Deschamps ko lo World Cup yi gangan awon ni squad to fe se kini to fe lami la kaju to fe peju from top to bottom. Na Pogba make this bold statement ahead of the 2026 FIFA World Cup, claiming say the current France squad now they might be the strongest team since 2006. So the midfielder now make this remark. Ṣùgbọ́n ẹ wo ẹ fọgbọ́n gbé o. Ohun tí Pogba ń ṣe yìí ṣe ń ṣe pé set up ni. If you know, you know. Ẹ mọ̀ pé tíìmù tó bá play tó wà pẹ̀lú wọn náà win 2018. Wọ́n sì dé final ní 2022. This time around, Paul Pogba ò tẹ̀lé wọn lọ. Ó wá sọ wípé tíìmù yìí eléyìí ti 2026 yìí. Kò ní tíìmù tàwọn tóun play tó win World Cup ní 2018. Ó ní tíìmù tóun wà nú ẹ̀ yìí. Eléyìí tí wọ́n ń lọ yìí
òun ló dáa jù ó ló pé jù ǹjẹ́ ẹgẹ́ ti ẹ̀ sẹ́tọ̀ọ̀pù ó ní àwọn ìkíni kan tó bá lọ jẹ́ kórí ẹ̀ wú wọ́n fẹ́ sẹ̀ tí ẹ họ̀pù ni o so that ti france ò bá lè gba nǹkan èmi ò sọ bẹ́ẹ̀ mú à ń rò ó ni o ti france ò bá wá gba nǹkan kan wálé á wá dàbí pé on the other hand tẹ bá farabalẹ̀ wo ṣe pọ pógbà right ṣé kò right ṣáàbí ojú wo lẹ fi wo ẹ jẹ́ àfihàn lẹ̀ títí di ọjọ́ monday ní sport assembly ayọ̀nà náà rọpò pógbà yìí padà lẹ́ẹ̀kan sí. Ousmane Dembele ó ń gbábọ̀ fórílẹ̀-èdè faransé ó ní ṣùgbọ́n ẹ wo sherry world cup tá ń lọ yìí a bá sọ wípé mo máa gbé fún pléyà kan lọ́dọ̀ tèmi bàbá tiago ni o gẹ́gẹ́ bí ọ̀gá mi kan ṣe máa ń pẹ́ lẹ́sẹ̀ rọ́bà Lionel Messi na the player wey me myself I wan go watch for this world cup yes I dey play for this world cup for France ṣùgbọ́n o legend Argentina yẹn Lionel Messi na the best ever na Ousmane Dembele talk this one and na him I wan go watch òun lèmi fẹ́ rí òkúta mo fẹ́ kí n pàdé ẹ̀ gan sef o. Ó yàtọ̀ bá ń sọ̀rọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ ìfẹ́ ẹ̀yẹ ti àgbáyé the FIFA 2026 World Cup orílẹ̀-èdè United States of America wọ́n kóyàjẹ́ Paraguay pẹ̀lú àmì ayò mẹ́rin sí ẹyọ kan na 4-1 they take Samuel Paraguay on top that one Christian Pulisic he get one assist for that particular game. Ó bá wá di aago mẹ́jọ 8 p.m. today for Group B Cartago take on Switzerland na 8 p.m. be that one while Brazil and Morocco go be 11 p.m. on top that level. Na the matches wey dey grand today o ó bá wá di midnight gangan ní Group C láago méjì òru gangan aago méjì òru lásán o. Haiti at Scotland 2 a.m. they will lock on while the final game in the midnight will be 5 a.m. Ago marun ni daji gangan niyan that one for the BC place Vancouver Australia akoju Turkey na 5 a.m. be that one.